0: pọ̀ pọ̀ pọ̀. Kí ló dé tí ẹjọ́ ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
0: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: ṣe Nigerite
1: ló ṣe wọ́n jáde o.
0: Nigerite Castisil kò táwọn yóò jù.
1: Castisil sílẹ̀ tí lè ṣe Nigerite fi mẹ́ra yóò di òbí gbé jáde. Ó rẹwà, ó le kùkù, ó lálòpẹ́. Bàbá ń bára ẹ̀ ní pẹ́ kì í mọ́ru. Ó yàtọ̀ láwùjọ àwọn sílẹ̀ ó tún ṣe gẹ́sí pele ìpele. Bẹ́ẹ̀ owó rẹ̀ mọ̀ níwọ̀nba. Ó sì wà ní gbogbo ilé ìtajà Nigerite jákèjádò Nàìjíríà. Nigerite Castisil ojú sílẹ̀ lásán lọ.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Since inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.

0: Palatair, quality anti-malaria, contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Shalaterm is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Shalaterm from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Shalaterm is endorsed by the Nigerian Medical Association.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
2: My brother, are you saying Lafarge don't change name?
3: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement, another building solutions company. We end up build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of general construction for this week country since 1960.
4: HBM Nigeria, formerly Lafarge.
3: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi orun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
7: If happiness gets sound for Nigeria, na so e go sound.
8: Oh, yeah, yeah, yeah. Carry your bride, John.
7: For 75 years, Coca-Cola done dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small, small everyday enjoyment. E don't say, we still dey gidigba.
8: You fit kiss your bride now, oh.
7: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
9: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọ́ni kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Mitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Mommy, today Goldie Mom get me quite well.
4: My own self.
5: Mommy, mommy, you try. But I beg, suffering with this milk.
4: Not the milk, not the Goldie Mom 3-in-1. It don't get milk inside.
5: Milk inside? Since when? Get Goldie Mom 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, just pour water, mix, and enjoy. Goldie Mom, make every day golden.
6: 1xBet, it's time for bonuses and wins. Download the 1xBet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. 1xBet, bet responsibly, 18 plus.
7: Every year, thousands of candidates meet the requirements for a university degree. They pass, they qualify, they are ready. But not everyone gets a place. At Miva Open University, access starts with one clear principle. If you meet the requirements, you can study. It's that simple. No shortcuts, no favors, no compromise on quality. But access does not mean lowering the bar. It means removing the wrong barriers. Distance, rigid schedules, restrictions that do not serve learning. But if you are ready to learn, there is a place for you at Miva. Over 20,000 students are already studying with us, and you can join them. Visit www.miva.edu.ng to get started. Miva Open University is licensed by the National Universities Commission. Reach higher with Miva.

0: òmìnira kò fi ọwọ́ gbà.
1: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.
2: Kàkà ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí i.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 50 kan.
3: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
2: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágẹ̀lú FM *347*1004*#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.

0: mix.
1: Fọwọ́lẹ́rọ́gbà fi sùn láti fògùn ayé rẹ̀ tafàlà. Kírí àjò ogójì ọjọ́ bàbà wa dogójì ọdún mọ́ lọ́wọ́ tara ṣàṣà wa ń fàdúrà kankan kó sí lọ́gẹ́. Bọ̀ wá yẹ pín ẹ̀rín tó ń tayọ aláì ní gbèdéke nínú olúwa pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ nínú ìpàdé àdúrà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Monday bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ títí dago méjì láàbọ̀ ọ̀sán nínú ìjọ Celestial Church of Christ òkè Ayọ̀ Zion Cathedral Yagankun GRA Ìbàdàn. Wá darapọ̀ mọ́gọ́rùn-ún ènìyàn tí fọ́gbára àdúrà bèèrè fún ẹ̀nú ìtúsílẹ̀ ìgbéga nínú ìdáwọ́lé tó ń tàbò lórí ọmọ àtẹ́bí. Máa bọ̀ wá kẹ́kọ̀ọ́ olúwa bí ìtàtijọ́ ká lè bá lẹ́rìí aláìlẹ́gbẹ́. Má gbàgbé pé aago mẹ́wàá òwúrọ̀ lágbára àdúrà ń bẹ̀rẹ̀ títí dago méjì láàbọ̀ ọ̀sán nínú ìjọ Celestial Church of Christ òkè Ayọ̀ Zion Cathedral Yagankun GRA Ìbàdàn. Níbi tọ́lọ́run ti máa lo màmá wa Elizabeth Káyọ̀dé màmá òkè Ayọ̀ fún gbogbo oníkojúgbò ìgbàgbọ́ ọ̀la ni ó dì mú ṣinṣin dání o. Jésù dúró.

0: ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe yorùbá jọ lójú ohun ilẹ̀ yorùbá ń pè yín ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀ganú tí yóò wáyé nínú oṣù agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́ ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba ọlọ́lá jùlọ ọ̀ọ́ni ilé ifẹ̀ èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
1: bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbìdánwò àtijọ́ já lórí tábìlì kan ní ọmọlúwàbí. ó ṣe ìwà
2: pàtàkì àtàtà.
1: ó dá ẹ̀jẹ̀ ká máa lọ tààràtàrà èèyàn síbi ìtọ́rọ̀ ọ̀hún tó sì á dójú ọ̀gbágadé. ṣùgbọ́n ṣàyẹ̀yìn náà pàdé wa ní àta ìlújára ojúpọ̀ facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní tọ̀nà /fm105.5 kò máa dín àrọwọ́ tó wà. ó dá ẹjẹ́ kẹ́mi ògbé lọ sórí ọ̀rọ̀ tó kàn wá tó kàn wá tó kà wọ́n tó lẹ́bí tó lẹ́yìn tó lára tọ́lọ́rẹ́ àtòjúlùmọ̀ lórílẹ̀‐èdè south africa. wọ́n ní ẹjẹ́ mọ̀ pé orílẹ̀‐èdè nàìjíríà náà ló ti ń pe ìpè báyìí. ìpè ọ̀hún ṣe bẹ́ẹ̀ àwọn lọ tààràtàrà àwọn lọ roko go lórí tábìlì orílẹ̀‐èdè ti south africa. ìjẹ́ ń bu ọ̀rọ̀ dé dúró. wọ́n ní bí àbágbàgbé àjọ̀rán ti ní wípé ìwà ìdẹ́yẹsí ni jégbó gbogbo àwọn ibùdó ìtajà àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn eléyìí tó ń ṣe káràkátà ọrọ̀ ajé wọn nílẹ̀ ti south africa. wọ́n ní ìṣẹ̀lẹ̀ abàmì burúkú eléyìí tí mo ń díjọ́ wá tó sì ṣe bẹ́ẹ̀ tó wá di tọrọ fọ́kálẹ̀ nílẹ̀ south africa. wọ́n ní ó ti dí ojú ọ̀gbẹ́gẹ́dẹ̀ báyìí nítorí náà orílẹ̀-èdè nàìjíríà ti wá pé ìpè o sórí tábìlì àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè tọrọ̀ ajé wọn dọ́gba lápá àti gúúsù ti ilẹ̀ áfíríkà nígbà tí ó tẹ̀wájú. ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ìlànà kíniwín lórí tábìlì àjọ ti ECOWAS pé ẹ wo ìṣẹ̀lẹ̀ tí ń wáyé lórílẹ̀-èdè south africa yìí. bá a bá ní òótọ́ nǹkan ẹ jẹ́ mọ̀ pé èyí tó nǹkan báyìí o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí tá a bá fojú gbéǹgàn rẹ̀ ní báyìí ó ti wá fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń bọ́wọ́ sórí o. wọ́n ní bí bẹ́ẹ̀ wá kọ́ bílẹ̀kùn ò bá sílé ilẹ̀kùn kó mọ̀ sí síta. wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ibì kan náà nílẹ̀kùn ọ̀rọ̀ yìí ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó lọ sí sí o lọ́wọ́ ọgbà yàwù ni. nígbà tí orílẹ̀-èdè nàìjíríà tó ń ṣe àlàyé ọ̀rọ̀ rẹ lórí tábìlì àjọ ti ECOWAS ó ní ẹ̀dákun ẹgbẹ́ ọ̀rọ̀ ọ̀hún tààràtàrà ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ni okùn kan kì í gùngùngùn kó mà níbi tó ti gùn wá o. wọ́n ní bẹ́ẹ̀ bá fà á lọ ẹ lọ sí orí tábìlì àjọ eléyìí tó rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn orílẹ̀-èdè tá a jẹ́ ti ilẹ̀ áfíríkà. wọ́n ní bẹ́ẹ̀ bá gbèdé bẹ́ẹ̀ ẹ jẹ́ kálukú náà pẹ̀kẹ́ lọ̀rọ̀ nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn eléyìí tó ń ṣọ̀rọ̀ ajé wọn tí wọ́n fi orílẹ̀-èdè south africa ṣe ibùgbé wọn o ẹ gbọ́ làlórí burúkú tó dé bá wọn náà. ọ̀dà bá tà ní burúkú bá ogunlọ́gọ̀ àwọn ààrẹ tó filẹ̀ south africa ṣe bùgbé. nígbà tí orílẹ̀-èdè nàìjíríà tẹ̀síwájú inú atótónu rẹ̀ wọ́n níbẹ̀ orílẹ̀-èdè nàìjíríà tó ń ti orílẹ̀-èdè ghana wọ́n jẹ́ orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ èyí tó lẹ́nu pa ó kọjá àtẹyẹ o. wọ́n ní sẹ́rìn orílẹ̀-èdè méjèèjì wọ́n dúró tẹpọ́n sí orí tábìlì èyí tí ń jẹ́ ti ìdàgbàsókè ni tí a bá ń sọ nípa ti àjọ ECOWAS. wọ́n ní sẹ́ wá ní orílẹ̀-èdè méjèèjì ọ̀hún náà àwọn ènìyàn rẹ̀ àwọn ọmọ ilẹ̀ nàìjíríà àwọn ọmọ orílẹ̀-èdè ghana eléyìí tó filẹ̀ south africa ṣe bùgbé wọn. wọ́n ní ẹ̀gbọ́ àwọn ni kinní ọ̀hún ń lọ bà jù kọ́lọ́run ọba jọ̀wọ́ o àwọn tó kàn kó bá ní rọ wọn lójú àwọn tó kàn kó bá ní bututu sí àwọn tó kàn kó bá ní dá wọn padà sípò wọn ni o. nígbà tí ó tẹ̀síwájú orílẹ̀-èdè nàìjíríà ní sọ̀rọ̀ lórí tábìlì àjọ ti ECOWAS lẹ́yìn tó sì ń ṣàlàyé wípé ẹ jẹ́ agbọ́rọ̀ yìí lọ kó di ṣòṣe wọ̀ lórí tábìlì àjọ o eléyìí tó wulẹ̀ ń ṣe kò kárí gbogbo àwọn orílẹ̀-èdè tí a wà ní ilẹ̀ áfíríkà. wọ́n ní nítorí náà kàn bá a bá gbé lọ sórí tábìlì rẹ̀ kí wọ́n wá bá ní fún wọn ní ìwé bọ́ọ̀tà wá sọ tẹnu ẹ̀ ẹ̀yìn fún orílẹ̀-èdè south africa pé èmi ló dé tó jẹ́ wípé bí wọ́n bá yín gbé pọ̀ àfi wàhálà àfi làlúrí ká mọ̀ pa ní pakúpa ẹ wọ yàrá àtàjà àwọn àjòjì tó ń gbé lórílẹ̀-èdè yín ẹ kó wọn lẹ́rú ẹ kó wọn lẹ́rù ẹ kó wọn lọ́jà ẹgbẹ̀mí àwọn èèyàn ẹ bá nǹkan jẹ́ mọ́ wọn lá ẹ lé wọn kàbàkàbà. wọ́n ní ẹjẹ́ mọ̀ pé gbogbo eléyìí hùn òun náà ló ṣe tọ́ràyé láti dópin ẹ̀yìn náà lè náwó gan kò ní àfikún o tàbí àyọkúrò. ìwé ìròyìn the nation ló kọ́ Eka, so e waju.
2: Oda loju weke je iwero in the punch. La aro yi iroyin ti mo wo nbere, eyi to wa latodo awon alagbata epo ile Nigeria ni won ti soro soke o wipe ogbo gbigbe epo lati ebu ifopo ti Dangote. Ohun na ni o ti ro wa pe bayi o. Leyin ti won ni wipe ebu ifopo awon ti pinu lati ma ta epo re. Ni ishiro ti owo dollar ani ogoro to je awon alagbata epo na ni won so fun awon niroyin punch o ni ana ti se ojo eku Sunday wipe ebu ifopo ohun o na ni ko ti e ti mo ro epo ta sinu awon awon ko ajagbe re gbogbo eleyi to nje ko da bi eni wipe iberu bojo fe ma wayo boya ni kini ohun ko ni fe dogudode ni toro ti borilede Nigeria sugbon o won ni ebu ifopo ti Dangote se lori oro yi le to si so pe ebu ifopo awon ti nbe ni gbogbo agbegbe ti Lekki lohun ni bi o kale si awon tepo o awon ti won wa si ngbe po si nwa lati gbe epo won ni awon alagbata epo soro bi pe awon ti momo mu asoro ba gbigbe epo na ni bi ojo melo kan seyin nitori awon fe ki oju eko se ti mimu lori ki gan lo fe bade lo ni won fe ma ta epo lati ebu ifopo ti Dangote ki gbogbo ajomo ibi ta jo rin si boya yo pe wa ni abike ka po ke roja won ni isele otun yi na lo si ti mu royi royi ati aemo nu odo la adorun la si bayo lori leka ti lepo robi ati epo bentiro ton ti epo gbogbo to ku ta nlo nle yi ele ti o si mu pelu tohun ti awon alagbata epo bi o se je pe iberu jeje na ni o ti ba won bayi o pe baba ni a lo ra lapoju bayi a o ti mo eti epo na yo fe bade ko ma je pe ko ma se wi pe nise ni awon osowo tan lawon oniroju ere kankan nbe won ni ti se akowe agba fun eto ipolongo ti egbe agbarejopo awon alagbata epo to je ti aladani ta mo si Independent Petroleum Marketers Association of Nigeria IPMAN eni ti oruko re se Chinedu Ukadike nibi iforowanilenuwo to se pelu awon oniroyin punch lojo eku Sunday nipase ibanisoro lori ero ibanisoro soro o wipe awon alagbata epo na ni o dabi pe won ti je won nipa bayi o lati wa ni ipo efeso se tori wipe a o ti mo a chese jade akan loro yi bayi o ibi ti yo dojuko ko se eyan to mo ibi ti oro epo bentiro to fe gba yo e ti se eyan to ye aki ifohun ni mo saniyi won ni isele ohun to sele ohun to sele yi na ki se to le abi to ra jaja kan pupo bi ti wu ko mo awon alagbata epo won o ra epo nitori pe won fe wo bo bo ni oju oja se fe ri ona wo lo fe gba yo ona mo pe ni abi ona ma pe ni won ni ona yo wo ti o ba si wa je o ti won ba nlo loni oni epo ti nbe nle na si nbe nle awon si nra epo ni isiro bi ota dini edegbeje din mewa naira in 1,250 naira be si lo tu wa laarin edegbeje naira funra re edegbeje yin 1,300 naira o soro oni aiti mo nu odo la do la si royi royi ati aiti mo oju tu oro na ni o tu wa nleke nka si bayo nitori bi won se nreti kepo de ki benturo de ko ti se eyan to mo bo ba de na iye bayi ni o pada je pe ma ja poju la royi ka poju loro ka le loro dale oni agbenuso fun ile ise ti Dangote ewe na ni o ti se lori oro yi o ni gbogbo nte egbo bi iroyin ta kalapa beun o ni ayederu iroyin ni irande ni ko si ribe bi ti wu ko mo o ni awon alagbata epo kan awon na ni won bere si ni mu igborere ba oro okere to je pe bi o le kan yo di kan yi pe awon gan ni won fun kakiri ko le ba ma da iberu jeje ti o kan aya awon eniyan agbenuso ile ise bu efopo ti Dangote ohun won ni o n so fun okan lara awon oniroyin o wipe ebu ifopo tawon ko figba kankan dawo gbigbe epo fun awon ti won ba n fe wa gbe epo duro o won ni be ni epo nbe ewa nbe sorry epo nbe bẹẹsi ni awọn ti wa n depo wa n depo ẹyin ile epo bẹntiro jẹwa wọn ni ẹnikẹni lo le lọ síbẹ kó lọ ya ṣàyẹwò kẹ lọ wo gan ni afiji ìròyìn tẹ ríhun kì í tó kéèyàn fojú bá wọn ni ìròyìn tẹ gbọ nípa tibẹ hun o ni ojúlówó irọ ni bẹẹsi ni awọn n ta epo lọ ni rẹbutu fun gbogbo ẹni ti wa n ri epo wọn ni ẹni tá à ń wí yìí ni wọn bèrè orúkọ rẹ ṣùgbọn tó ní ẹjọ mi ò fẹ́ kẹ́ ẹ forúkọ mi sínú ìwé ìròyìn bíi ti ìwùkọ́ mọ̀ ẹ forúkọ mi bò mí láṣìírí ó ní ṣùgbọ́n ti rí pé wọn ò wá gbépo àwọn tí wọn ń gbépo wọn ń gbépo àwọn kan ni wọn ń mú ìròyìn ẹlẹ́jẹ̀ yìí káàkiri fún àwọn ènìyàn kó lè bá a dàbí ẹni wípé ṣé pò fẹ́ wọn ni àbí pò fẹ́ wọn àmọ́ bí ẹ̀tàn náà ń bọ̀ ojú ìwé keje ìwé ìròyìn the punch ló wà.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

power. Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú ara ti gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ẹ kú ilé o. Ibi ń pa kà á sí nǹkan sí mi la.
2: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
1: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀rọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
2: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
3: Golden Penny Noodles, bí wọ́n ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
1: Mo ṣe ọmọ ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
2: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
3: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
4: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before na use am. If the symptoms no comot after 3 days, abeg go see your doctor or physician.

ẹni aki ipi ẹka abọ padà síkọ ní ti ọmọlúàbí ti fún tẹdọrọ yín ṣe bẹẹ ò ń tẹ sọwọ iwájú ẹyin èèyàn wa ní àtẹ ayélujára àdúpẹ púpọ jù lọwọ yín o matthew cash akinade àjọwà láàárọ òní ni johnson dinobo ogunṣe yìí tán àjọwà ní ìṣọlá

0: Ododo wa pe tin re gba sibe Olawuyi Oluyemi welcome from Eruwa Pastor Olawuyi Oluyemi Eruwa Ojoko Agbedudu ori okile awon ti wa ni won pe lati le akoro dara ki ko leru agbe ni daja won
1: adupe abidemi adebisi
0: wa Jesu Akanmu ake na e seun Sharifat Funke Aziz e ka bo pada latoju oja Ayo Ade Cousin e ka ro e ku ise takuntakun ko ni reyin ami Matthew Kasha Kade opolopo ife ife e po lapoju be ni Beatrice Mbana kiwa good morning my people good morning to you too ana kiyo e kaabo sori eto ti fun tedoro ni on test waju e ku kale
1: o da lapa abe je kemi o wa gbe yin de be ka lo taratara oju iwe akoko oju iwe keji oju iwe keta ka wa na tara sose ka lo pele ara ka wo wa o ko diwo ni oju iwe ikefa iwe iroyin the nation won ni oro mi nko o se be o jade nbe a gomina lolokan ojokan oro tenu ti won na obota oda e je ka wa lo tara tara baye ka ko wo bi toro ohun e to se be lati dedro lagbo oselu ni orilede Nigeria won ni e je mo pe oro to bota lenu en to ti lo dollar ni le Nigeria gege bi igba keji are eyin alhaji atiku abubakar eni tin salaye bi pe odun egbewo odun oko o le meje iyan odun to nbo eto edibo gbogbogbo pato eto edibo sipo are ni orilede Nigeria yo gbaro tun wo nitori wipe awon ilana isodotun apa rewa ti orilede Nigeria nikan ona ni omo duro gaga bi ikulu so abiamo feyin so oni ajamo ipe bi ilana atutu ohun to ba se be to waye to rese wale oni ko si tabi sugbon awon na ti sarajo o oni ba se duro sirimu yiun aje pe to ba di odun egbewo odun oko se be o le meje awon yo se be juwe ile fun are bola ahmed tinubu ti orilede Nigeria nigba tin tese owo iwaju o won ni awon egbe kan wa bota ni an ba se alaye pe edakun tori olohun alaji atiku abubakar e lo ko we ke so pe esimedo ni koko e kede eya nya pe lori iparo te wa bayi o ko ti e wuyin mo e ti e hun le dije mo je nbo ni oro hun de duro kini nkan to se be to fa sababi won ni eje mo pe awon me egbe gangan ta le pe ni igi sonso tin pari ke eyin fun ti egbe oselo ti All Progressives Congress APC nile yi eni kan osto to wa se be to le waju won nigba ti oke chuku to won soro won ni ejo o egbe alatako ateyin atasi aye DC yun won ni egbo e wa bi ke lo senge menga ara yin si e lo re kulu tempara yin o nitori na nkan o ni e lo gbe je sori e lo dake fem e lo wo sira bi obe ti an fi panu ti an fi se ni o oni baba ni ka wa so ekoko mo sa so laso ju bi koko ba wa njata o ni e je mo wi pe pato hun ba wa nde bo ba pe lori ina yo papa jona ni o ni aro yin ni nitori olohun e gbo oselu tin be ngboro aye baye ta mo ilede Nigeria ti an fo fun ti an ko je tori pe won mo bo se n lo lowo o ti koja si awon oselu e ti ero mi si e ta je pe lataye alalumole ni oni tori na bo se n lo be ni an tere lagbo oselu ni orilede Nigeria oke chuku ohun ni soro baun sugbada na bi abani pe ka wo ni apa ibe na oro to ba ta bonbo ni adeola na mo soro bota lati ipinle ogun ni ti e ngba to won o soro won lo na bota lẹ́yìn tí sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ òṣèlú ti apc ó ní bí ọ̀rọ̀ ti dé dúró báyìí solomon adeola ló kọ òun jẹ́ oníṣẹ́ ìwárí àwọn èèyàn gbé fóònù jù torí pé ó kọ òun ni yáyì ọlọ́run yáyì pọ̀ ó ní ẹ̀sùn àkọ́kọ́ eléyìí tí wọ́n kọ fi kan ẹgbẹ́ òṣèlú alátakò nípínlẹ̀ ogun ó ní náà ni pé àkọ́kọ́ ẹ bá ní bí ọ léèrè ẹ bọ́ ta bọ́ǹbọ ẹ wá ṣàlàyé ǹjẹ́ ṣí ṣàlàyé bíi ti bóò ni báyìí sí ìbọlọ̀rọ̀ bá bọ́ta ó ní bá a ti ń béèrè náà nù ó ní ẹjẹ́ mọ̀ pé àwọn ọ̀rọ̀ àhèhè sọ àwọn ọ̀rọ̀ tó lè pagidí náà àlàáfíà àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé lè bá nǹkan jẹ́ ó ní ẹjẹ́ mọ̀ pé gbogbo wọn ni ẹpẹ́ bóde ẹni kí wọ́n wá ṣe àlàyé tẹnu wọn ohun tí wọ́n mọ̀ kí ni tó fa sábàbí ohun tí wọ́n bá lọ́bẹ̀ o tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n ga ọ̀rọ̀ báyìí bí ẹni tí wọ́n gbé síwájú national theatre nǹkan ńlá ni
0: akagọmù ni
1: ó ní ọ̀nà àwọn kòǹgù
0: báyìí academic excellence
1: wọ́n náà wọ́n gùngùn lios báyìí ni ìjà ń bọ̀ ọ̀rọ̀ fẹ́ dé dúró ọ̀wá wọlé kanlẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ẹjẹ́ mọ̀ pé gbogbo ara gbogbo bọ́dì lòún gbé òkè òun sì wá sákàtẹ̀ni tó jẹ́ ìyá alájẹ́ ìyá lọ́jà fọ́pẹ́lẹ́ ogun ó ní ibẹ̀ ló ń ti pẹ̀kẹ́ lu gbólóhùn t tó ń sì ń ṣàlàyé pé ẹ wo níbi tọ́rọ̀

0: Gini Ojo in the studio. More grace and enablement to you. Ola gbaju ola dotun aremu awon na kiwa.
1: Thank you.
0: Hakim Ewoje lati gbangan. Àwọn ní ẹkú iṣẹ́ o, ẹ ṣeun púpọ̀.
1: Ẹ ṣe gan.
0: Ọlágbájú ọládọ̀tún àrẹ̀mú, ọtuntun àkí, ẹ ṣeun ọjàre.
1: Àwọn
0: náà kí yín lápọ̀ ọ̀dọ̀tún wá ń bi. Bẹ́ẹ̀ borílẹ̀-èdè bá ti wà lómìnira, àjọṣe abẹ́lé ṣe pàtàkì. Àjọṣe abẹ́lé nìkan ò sì tó. Kójú lè ba àlàkalẹ̀ mọ́ tí ń lọ láwùjọ àgbáyé, àjọṣe orílẹ̀-èdè sí orílẹ̀-èdè tún ṣe dandan. Iná ló bí ìròyìn lápá ọ̀dọ̀ tèmi bí tí ìwé ìròyìn The Nation gbé o. Léyìí tí wọ́n ní Dambaza o, ẹni tí ṣe aṣojú orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè ti China lọ́hùn-ún náà ni ó ti ń pè fún àjọṣepọ̀ tó gbópọn láàrin ti orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè China. Wọ́n ní aṣojú ilẹ̀ Nàìjíríà ní orílẹ̀-èdè China, Abdulrahman Dambaza o, náà ló ti pè fún àjọṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ tó dúró tó le dandan nípa pípèsè àwọn bátìrì eléyìí tí wọ́n máa ń fi èròjà ti lithium ṣe. Wọ́n ní ó rọ àwọn tó jẹ́ oníṣòwò olókoòwò gbogbo láti orílẹ̀-èdè China lọ́hùn-ún wípé ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó kàn kọjá wíwa kùsà, wíwa àwọn nǹkan lóníranran tó wúlò fún àwọn èròjà tá à ń pèsè yìí, bí kò ṣe wípé ẹ gbé iléeṣẹ́ kalẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà kí ìpèsè àwọn nǹkan wọ̀nyí kó lè máa tibẹ̀ ṣẹlẹ̀. Ààyè ò ní ná ilówó tó pọ̀ lápọ̀jù mọ́ nígbà tẹ́ ẹ bá ti wà ní oko ìwakùsà. Tẹ́ ẹ bá wa kùsà àwọn nǹkan àlùmọ́nì lithium àtàwọn onírúurú èròjà àlùmọ́nì míì tẹ́lẹ̀dùnmáre fi jí nkí ẹni. Ẹ kàn yàbàrà bí orin Barry Wonder, ó di iléeṣẹ́ yín níbi tí ẹ ti máa pèsè rẹ̀. Iléeṣẹ́ yín òun yóò wà ní orílẹ̀-èdè Nàìjíríà kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tẹ́ ẹ bá ń gbé lẹ́rù lọ sí àwọn orílẹ̀-èdè míì àbí orílẹ̀-èdè China mọ́ o. Dambaza ó sọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tó wáyé níbi àgbékalẹ̀ ètò kan fún láwùjọ àwọn oníròyìn ní ilẹ̀ Áfíríkà. Léyìí tí wọ́n ní ẹ̀ka pàtàkì kan eléyìí tí ó ń mójútó àjọṣepọ̀ ti orílẹ̀-èdè síra wọn tó ń ṣojú ti orílẹ̀-èdè China tó ti wáyé ní Beijing. Wọ́n ní tọ̀ aṣojú ilẹ̀ Nàìjíríà ní orílẹ̀-èdè ti China lọ́hùn-ún Abdulrahman Dambaza ló sọ̀rọ̀ wípé ẹ gbọ́ ṣé ẹ rí àwọn nǹkan àlùmọ́nì lóníranran tí ẹlẹ́dùnmarè ọba tó fi jíǹkì orílẹ̀-èdè Nàìjíríà èyí tí lithium yẹn náà jẹ́ ọ̀kan lára rẹ̀ ló ti ṣílẹ̀kùn àǹfààní sílẹ̀ gbaragada o fún orílẹ̀-èdè Nàìjíríà fún orílẹ̀-èdè tiyín gan pẹ̀lú láti lè máa mú àwọn nǹkan wọ̀nyí sọ wọ́n di àwọn nǹkan bàǹtàbàǹtà tá a nílò ní orílẹ̀-èdè wa àti káàkiri àgbáńlá ayé. Ó sọ̀rọ̀ ó ní ìjọba àpapọ̀ náà ló ní àǹní lọ́kàn ṣinṣin láti rí dájú pé orílẹ̀-èdè Nàìjíríà yóò túbọ̀ rí àwọn àǹfààní oníyebíye tó ṣeyebíye púpọ̀ látara àwọn nǹkan àlùmọ́nì tá a ní nílẹ̀ yìí nípasẹ̀ pípèsè àwọn ohun tí ẹ̀ ń fi àwọn nǹkan wọn nì ṣe ní orí ilẹ̀ tiwa. Dambaza náà ló kéde o wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti ń ṣe kóríyá fún àwọn iléeṣẹ́ orílẹ̀-èdè káàkiri iléeṣẹ́ gbogbo tí ń bẹ ní orílẹ̀-èdè China tí ó sì ń pè wọ́n ṣàkíyèsí wípé ẹ̀gbọ́ ẹ̀ mọ̀ kó iléeṣẹ́ yín bọ̀ wá sórílẹ̀-èdè yìí o kẹ́ ẹ wá gbọ̀rẹ̀rẹ̀ àwọn ohun tẹ̀ ń ṣe nípa ìpèsè bátìrì tí ń lo lithium yìí níṣẹ́ tó ti jẹ́ pé ẹ kúkú lè rí bátìrì ọ̀hún náà àwọn lithium yìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ kúkú dá iléeṣẹ́ lẹ̀ ń bẹ̀ ẹ sì máa pèsè àwọn nǹkan wọ̀nyí èyí náà yóò tún jẹ́ kó di ìrọ̀rùn fún yín yóò sì jọ jẹ́ ìrọ̀rùn fún àwa náà nítorí tí ìrọ̀rùn igi tó jẹ́ ìrọ̀rùn ẹyẹ. Bẹ́ẹ̀ni ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn yẹn jáde láàárọ̀ tòní o.
1: Bọ̀sáyé Òjò Akin ẹ ṣeun púpọ̀ jù tẹ darapọ̀ mọ́ wa óyá ẹ jẹ́ kọjá lọ sẹ́ka ìkéde àti ìpínlẹ̀ ọjà kan ní ọmọlúàbí ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
2: Babe, why are you frowning for me now?
3: Who will make noodles for me?

àwọn ará ìlú Madrid wọn ti ṣetán láti tẹwọ́ gbà wọn kán kí wọn káàbọ̀ Ronaldo. Léyìí tó túmọ̀ sí wípé láti ibi oṣù kan àtọjọ́ mélòó ìdíje ìfẹ̀yẹ àgbáyé ó tẹnubodò ẹ kú ojúmọ́ bí gbogbo bí tẹ̀sí pẹ̀kan ní splash 1.0 ilé funfun bá lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ó pé méjì lórí ètò ìjà wọn sí ròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kúkú orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé wọn náà ló lẹ́mí èrò látánù ẹni kí ló mọ òun gbogbo àjọ̀dún tá à ń ṣe nǹkan kò tó ra wọn ẹni ṣe bí mọ́mí kílíàn ṣe bẹ́ẹ̀ ní france ilẹ̀ tẹ̀lé ni

0: lo je tete pada in lo so be ni ba we ni iye le ni
1: olodun lo le mi ero bo ti se je sugbon ko tun ma si wi pe kinian olambi won ninu seru ba won lotin mbappe ki se greatest ki se goal scorer omo de si gan fo bi bo se pori ki yan dele pe kinian olambi won ninu go po nle seru ba won lotin mbappe ogoni baba ni greatest showman ti dj fe yagbaye ti o produce ti o fun wa kinian lotin mbappe ni e lo wu wa ko ni di ka ma ja si okay ẹyin tẹmi orí ètò já wọn sílẹ wà nìkan ni splash 105.5 fm ilé fúnbọlá gbé fẹlẹlẹ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ó pé méjì lórí ètò já wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ kúkú orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní desmond tó díje àgbà òtọ́tọ́ àgbà òtún fàṣẹmì tó di lólóòtú ètò ìjà wọn sí adéránkè adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn kamavinga ti gangan máremi àjànsoro 1 ọ̀tẹ́gbẹ̀mí 1 ọ̀tẹ́ yìí ó gbèwọ́ ẹ̀yìn tèmi lẹ́yìn elé wafcon lò kan tí wafcon bá wa lọ tán kí sáà bẹ̀rẹ̀ lòní pẹ̀lú ẹ̀yìn mo wà ló dẹ́ẹ̀dì yẹn fún mi ó ti ṣọ́ọ̀jọ́ ẹ̀ ní kankujẹ́ ẹ̀ní gungi àárẹ̀ ẹ̀ ní máa yán fóònù nílọ́jọ́ ajé ẹ̀rẹ̀ àjẹjẹ́ wọn ìlàjẹ́ lọ́wọ́ ẹ̀ní ní lọ́rùn àrísìkí owó àrísìkí ọlà àrísìkí tí ń dẹ́rù bó ṣe lọ́wọ́ bàmí kí ó dàgbà gbèsè tó ń gbọ́ ìkànnì lọ́wọ́ ẹ bá sójú pọ́kànnì bá ń dọ́rẹ̀ facebook wa tó bá jẹ́ olólùfẹ́ mẹ́sì ní ilé olólùfẹ́ ronaldo ni olólùfẹ́

0: gold medal FIFA World Cup lọ́wọ́ lánàá bẹ́ẹ̀ ó sójú òpó yẹn bomi ń bẹ̀ anyhow flash FM 105.5 Ibadan up Spain ni ẹ bá fẹ́ ṣe yẹyẹ ni banta iza ẹ ṣíra yín ṣe yẹyẹ lọ ẹ drag ara yín anyhow ẹ bọ́ sí comment section ẹ mọ̀ tẹ̀ra yín mọ́lẹ̀ comment section ẹ rọra ẹ mọ̀ kọlu ra yín ẹ bọ́ sí comment section ẹ mọ̀ dábẹ́ 3347 okay mo ti fẹ́ wọnú káṣẹ lọ́nu ọ̀rọ̀ lórí owó ni mọ̀ pé ẹ̀yìn tèmi ẹ̀ ó mọ̀ pé tó bá ti jọmọ́ tó wẹ̀ mọ̀ pé mi gan láì jẹ́ mọ̀ lóbìnrin àtolúkọ̀ nǹkankan náà ni owó ló bẹ̀rẹ̀ ẹ jẹ́ ń bọ́ sójú òpó káṣẹ *347*1004* tàbí www.kashe.ng ò ti náwó lópin ọ̀sẹ̀ yìí ẹlòmíì gan lọ watch party lánàá ó pọ̀ ó yànbíà àpò ẹ ẹ ó gbọ́ lọ́ṣòro lọ́sẹ̀ yìí ó inú rí owó ọlọ́mọ ọdún pé góòtì ẹ gba wọ́kọ̀ tàbí kò gba wọ́kọ̀ ó wá súnmọ́ wàá rówó ná ẹ̀rí pé ìyẹn máa lọ fà bọ́ sójú òpó káṣẹ kóta láti jẹ màdẹ́ṣe yìí kó tó láàárọ̀ tòní *347*1004* tàbí www.kashe.ng ẹ jẹ́ mú láti ní ròyìn tó ní ṣe pẹ̀lú ìdárayá orí ọ̀dọ̀ torí lópin ọ̀sẹ̀ yìí favour ashe atohun àti kanyin sọ́lá ajayi wọn kanyin sọ̀rọ̀ nàìjíríà public service gan mọ̀ pé nkankan ó bọ́ sí òun lára 9.84 seconds kanyin sọ́lá ajayi ó sá lópin ọ̀sẹ̀ yìí o ìyẹn ní diamond league tó dẹ̀ ta lẹ́nu gidi gan nìyẹn london diamond league lópin ọ̀sẹ̀ yìí àkọ́kọ́ nu bẹ́ẹ̀ nílẹ̀ valley athletics center nílùú london ní bfta open favour ashe òun náà ṣe dáadáa o ní 100 meters ìyẹ́rẹ́ ìdárayá orí ọ̀dàn ọlọ́gọ́rùn-ún mítà fún orílẹ̀-èdè nàìjíríà òun náà jẹ́kàsí à nàìjíríà fẹ́lẹ́lẹ́ 10.05 seconds òun ní favour ashe òun lòun santẹ eré ìdárayá fencing eléyìí tí àjọ commonwealth tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ kì í ṣe ìdíje commonwealth ọ̀tọ̀ nìyẹn o ṣùgbọ́n eré ìdárayá fencing eléyìí tí ìdíje commonwealth tí wọ́n láǹfààní láti gbé kalẹ̀ ìyẹn commonwealth championship ní ìdíje eré ìdárayá fencing wọ́n ti ní orílẹ̀-èdè tó tó ogún níye àwọn náà ni wọ́n mọ̀ kópa ìyẹn níbẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún tá a wà yìí ló máa wáyé ìyẹn nílùú ẹ̀kọ́ aromi sálẹ̀ gbẹlẹ̀gbẹ̀ kó akéto ìlú ọgbọ́n commonwealth fencing championship òun náà ni wọ́n pè é gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè austria orílẹ̀-èdè australia orílẹ̀-èdè bangladesh orílẹ̀-èdè botswana orílẹ̀-èdè cyprus england ghana orílẹ̀-èdè India, Jamaica, Kenya, Mauritius, Namibia, Northern Ireland, Pakistan, Singapore, South Africa, àti orílẹ̀-èdè Gambia, tófìmọ́ Togo àti Wales náà ni wọ́n mọ̀ kópa ìyẹn ní fencing championship. Tó dẹ̀ pé orílẹ̀-èdè India náà ni wọ́n ní àwọn aṣojú wọn pọ̀ jùlọ 67 fencers. Òun náà ni wọ́n fi orúkọ lẹ̀ láti kópa nínú ìdíje náà láti Ventura ni under 23 ni para fencing ni àti senior category. Àwọn ibi tí wọ́n ti máa láǹfààní láti kópa òun náà nù. Ok, ẹ jẹ́ ń wá iṣẹ́ rí wálé padà sílùú Ìbàdàn yẹn lílo ìdárayá bí láfẹsẹ̀gbà lẹ́sẹ̀ kùkú torí wípé ìdíje honorable ọlálẹ́kan ahmed adekunle football competition mura nígbà 2027 ó ṣì ń tẹ̀síwájú o tó dẹ̀ pé ìpele ẹlẹ́ni mẹ́rìnlógún round of 16 àwọn ìgbésẹ̀ eléyìí tó gbẹ̀yìn ń bẹ̀ aj rovers àwọn àti makali fa ọmọ ayọ̀ lẹ́yìn òdòdó ni wọ́n jọ gbá ṣùgbọ́n aj rovers ló yan yọ sí ìpele eléyìí tó kàn tó bá wá di lé ní ìpele kẹta sí àṣekágbá quarter final ata fc àti kò gba gidi fc náà mọ̀ tara wọn ìyẹn bí agbọ́n ní pápá àṣeré tó wà lágbègbè ṣàṣà yẹn nílùú ìbàdàn robot fc fa àti global fa àwọn náà kò dára wọn láago mẹ́rin ìyẹn ní ọ̀la òde yìí gẹ́gẹ́ bí coach adeniyi ademola gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ ó dá fidelis elechukwu ẹni tí í ṣe olùkọ́ni kwenugu rangers òun náà ló ti jẹ́ kó di mímọ̀ ni wọ́n sì ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti ní uefa b coaching license mọ̀kúlẹ̀dẹ̀ scotland òun náà ló ti lọ gbà ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé ìgbà tó fẹ́ lọ lọ́sẹ̀ tó kọjá mo sọ níbi lóṣù tó kọjá jàre mo láǹfààní láti jẹ́ yẹ̀yẹ̀ sí wípé fidelis elechukwu ó ń lọ fún uefa b coaching license tó dẹ̀ jẹ́ wípé ó ti láǹfààní láti lọ ó ti lọ gbẹ̀kọ́ kú ẹ̀kọ́ ó ti gbàmọ̀kúmọ̀ bó bá padà dé tó bá wá fi gbogbo àwọn ìmọ̀ ilẹ̀ òkèrè yẹn tó fi ń kó wa ló mọ ọbẹ̀ tó fi ń já wá ń búrẹ́dì inú líìgì agbẹ̀jọ́ orílẹ̀-èdè nàìjíríà owó wọn òun náà ló gbá ló pa orílẹ̀-èdè scotland òun náà ni ó dẹ̀ ti lọ ìyẹn láti lọ gba ìmọ̀kún ìmọ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni àwọn agbábọ́ọ̀lù mẹ́fà na loku ti won le ti ni buba agbaradi iko super falcons o le de nigeria eleyi ti won tin gbaradi nilu casablanca ni orile de morocco o te je pe fi gbogbo awon akoko rabat lo ti ma waye sugbon casablanca ni papa se abizao lo na ni iko super falcons won fi se ibugbe e le je pa ma gba bolu me dogbon na ni oluko ni justin madugu lo pe wa iyen sinu idije ngba ti o ba fi di ojo tuesday tin bo iyen july 28 orile de nigeria ti malawi owo na ni won ku gbara won ta ba fi gbogbo awon akoko ninu idije fe ye agbaye awon agbabo lele tan se reti nibuba igbaradi lakoko yi ona lati do michel alozie debora abiodun monday gift esther okoronko bakan na folashade ijami lucy to fi mo uche na kanu awon ti won reti nibuba igbaradi won iyen ni akoko yi ohun le to so pa awon makandilogun lati wa nibuba igbaradi eje wa lo sinu rin to ni se pelu idije fe ye agbaye super eagles o lo idije fe ye agbaye sugbon super eagles tu wa nbe yin ni bo mo tun gba o le yen be ni tori wi pe kini odo burna boy ohun na ni mo gba wole o kon ni orede nigeria mo gba bi pe half time show eleyi ti won se agbe kale re nu idije fe ye agbaye ohun won ti aje pon ni 15 minutes half time sugbon half time ye bi 27 minutes ohun na 27 minutes 19 seconds ohun na fi ko gbogbo orin ni BTS ni Madonna ni Coldplay ni Shakira ati burna boy to fi mo Justin Bieber gbogbo won pata ni won fi perform ni half time mo tele pole de Nigeria alanfani lati wa nbe burna boy o ti lo rep wa ki lo tun wa ku ohun ati Shakira to de je pe ohun lo le de Nigeria kokko ti o perform ni opening ceremony World Cup to de tun perform iyen ni half time show won ti tun se closing ceremony idije fe ya agba idipo ti won fi pin closing ceremony half time show ohun na ni won pe adem pe lana gbogbo awon orisirisi awon legend ni Ronaldo eyen Ronaldo Brazil Ronaldinho ni to fi mo awon agbabolu tele bi Sergio Ramos gbogbo won pata ni won wa ni papa isere MetLife yen New York New Jersey Stadium ni ana nigba ti o lede Spain ti won na Argentina lati gba idije fe agbaye fun gba elekeji won gba lodun 2010 kan to wa gba yen lodun 2026 ikuma to melara ban kan ara le la ron tun ni
1: akoju mara le akoju ma to
0: Abdul Qadir Adeyogba Alafida wan
2: akoju won gba le akoju ma to ka ku ibere ose to to ose ayo ose dun lo ma
0: ki gbo se pe ticket ya lana Torei ti go ti yin oni wa ko ni ko ti mo ti so Argentina zero shot in 90 minutes ni koda iwe iwe itan fi mule pe ni 60 years

0: sọ go ni mo sọ go ni mo sọ go go go go go mo sa pariwo go ana yen go le gan
1: be ni o da lana yen tori bi emi gan se wo ifiga oga yen to se gba lo mo ya isowo ti space n baje ti na gba bo yi ko ki se pe awon gangan panic kan wi pa defending champion ni awon fe ba play abi pe kini ti space ni pe won se kini won bo sibe la se pe ta n gba na la ma gba cheri bi to bi fun ogo yan mi lenu gba ti mo ri pa ko ma si shot of daje ko fun argentina okay o si nlo ngba ti space ko e o ga argentina mo ikan ba lo ti se ni inu figa mpuka ka se suma wo to bi pe extra ka yo bi pe abi 4 minutes ngba to fun extra time yen extra minute ni mo ri pe argentina se
0: na jina sare mu bi corner merin ma cheri chelsea ati wa o po fun yin kaadi pupa n ṣan lana lẹyin ifigagbaga wọn tun fawọn eyan kaadi pupa mo ri video bi kan ti messi ti nawọ bayi pe o fẹ fẹjọ kukure lasun pe n dọwọ bẹnu eskisa he dey speak vernacular eskisa
1: o fẹ fẹjọ sun ni
0: o fẹ fẹjọ sun kan fun kukure
1: lani ẹka orilẹede spain mo gba kaadi ayan kankan orilẹede argentina marun
0: na gbapẹlu
1: pẹlu kaadi pupa.
0: Àwọn orílẹ̀-èdè tí ó gba káàdì pupa tó pọ̀ ní ìfẹ́ bóyá bíi ilẹ̀ 2016
2: gbà. Àjọ orílẹ̀-èdè Argentina tẹ bá wò pàápàá jùlọ ó wà nú ẹ̀jẹ̀ wọn lára wọn tó bá wá látàgbà South America. Paraguay náà ẹja wò Paraguay náà ẹwọ kan tó àti kólólè Colombia kódà tẹ bá wò díje Copa America lórílẹ̀-èdè wọn gan bíi pé bíi wàhálà bíi rẹ̀ka ilẹ̀ bíi rẹ̀ka márùn tó máa wáyé nínú ìfigagbà o mọ le láti yọ kúrò bẹ tàbá wo àná yẹn tàbá wo ìfigagbága ìtẹ́bù kan tú inú ìrúnmí kan dùn sí ni wípé ṣẹ́rí ìfìdí ìfẹ́ àgbáyé látìgbà tí orílẹ̀-èdè argentina tán ti kojú ìgbà tán kojú orílẹ̀-èdè england tàbá wò wọ̀n dáadáa àwọn náà ní possession jù níjọ yẹn orílẹ̀-èdè england ò gbà kankan ìtẹ́bù kan dùn inú ìrúnmí kan dùn sí ni pé ìdíje yìí ó ń fẹ́ fún àwọn tó bá ṣe dáadáa
0: bẹẹni
2: torí lánàá yẹn tó bá jẹ́ wípé orílẹ̀-èdè spain ò padà jáwé olúborí gan wọn ni luck ni football àbáṣọ because orílẹ̀-èdè spain from a to z kan dominate orílẹ̀-èdè almighty argentina tó jẹ́ former champion ìdíje fẹ̀yàgbẹ́ kí wọ́n á mọ̀ ní short on target ìrọ̀bọ̀ yá aṣọ lé orílẹ̀-èdè spain bóyókàn rí short
0: kan tó kàn tí
2: o bí ìgbà tó yẹ bá kàn jókòó sílé eléyìí tó sì wípé
0: wọn create big chances
2: kankan wọn
0: total short inú ìfigagbága yẹn 20 ni
1: fún orílẹ̀-èdè
0: spain argentina ní méjì péré ní 120 minutes.
2: ẹ̀yin ẹ̀wò irú tíìmù báyẹn ká wá sọ pé bóyá penalty náà wà lọ tí argentina bá
0: lọ. ẹ ló ka àdì bíi mẹ́fà.
2: kí ni àbá máa sọ eléyìí tó sì wípé.
0: lẹ́yìn ìfigagbága tí máàchì tún tán lórí pitch yẹn tún gba red card lẹ́yìn ẹ̀wọ̀n ìwé kóòtù wọn náà tún gba yellow card lánàá.
2: kódà gan ibi tí ọ̀rọ̀ tún bọ̀ dé báyìí ó ṣeé ṣe kí wọ́n bàn àwọn agbábọ̀lù argentina yẹn paradise pẹ̀lú orílẹ̀-èdè spain gan ni wọ́n lè mọ́ ò pé ó da káwọn kò lè gbé wọn lọ sílẹ̀-ẹjọ́ fún irú wà nílé tó wọlé tó pé ìwà tí ò dábàá báwo ló sì máa fún ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ kódà kó sọ̀rọ̀ kò wá irú ìṣẹ̀lẹ̀ báyẹn ó kùdí ẹ̀ka tó lè tó tó sì wípé lánàá ìmírí pé fúbọ̀ ó fẹ́ fún ẹni tó yẹ kó fẹ́ fún orílẹ̀-èdè spain wọ́n dominate argentina from a to z ni
1: wọ́n
2: náà dẹ̀dẹ̀ padà táwọn kò tó bá dẹ́ pé goliwo mi gba penalty ni
1: bẹ́ẹ̀ ló ṣe ṣe kan náà
2: anybody kan àwọn penalty kò mójú ẹni tó dá ṣùgbọ́n lánàá yẹn gan àwọn kan sọ pé ẹni tó rí pé sofanades tó gba ẹ̀ka mo ní kí ẹni sofanades
0: jẹ́ tó gba ẹ̀ ká
2: wọ́n ní spain ti ń dominate
0: wọn nígbà tí wọ́n dẹ̀ yọ ẹni sofanades kan tán ẹni sofanades orílẹ̀-èdè spain náà de la fonte
2: ó yọ rodri jà eléyìí tó yẹ pé balógun wọn tó tún jẹ́ olóòtú jẹ́ ọ̀kan pàtàkì nínú nǹkan ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí ó yọ jáde.
0: ṣe rí ọ̀rọ̀ yìí mo ti máa ń sọ màá sì tún sọ láàárọ̀ yìí ẹ jẹ́ ń padà sí líìgì 2025-2026 ní líìgì lẹ́gẹ̀ẹ́sì torí wípé rodri ò sí nílé fún nǹkan ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa sì sí ní arsenal fi gba premier league mo mọ̀ sọ mo sì tún máa tún sọ ẹ ti rí ṣíṣe pàtàkì rodri àárín lórílẹ̀-èdè spain a dẹ̀ rí ní sáà tó kọjá 2024-2025 season a rí fún ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù manchester city lẹ́yìn tó jẹ́ pé lẹ́yìn ìgbà tán lọ sí tán gba euros ó gba ballon d'or kó tó wá tún di wípé ní gbogbo sáà tó kọjá tí ó sì lé fún ikọ̀ man city pep guardiola mọ̀ pé nǹkan ṣe òun ó mọ̀ pé nǹkan yọbọ ó yọ sọnù ìyẹn ní ara òun lẹ́yìn tó bá sọ pé wà ń lé ni ó yẹ kó jẹ́ pé àwọn àmì kan ìfarapa tí ò ní àwọn àmì kan ṣe é ṣe kó mọ̀ bọ́lẹ̀ lára man city àwọn ìfigagbága kan ṣeéṣe tó yẹ kó ní ìnira yẹ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man city ẹ jẹ́ wá padà lọ sọ àwọn àmì ẹ̀yẹ tó wáyé ìyẹn lánàá nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé kylian mbappe highest goal scorer of all time nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé kylian lọ́tì mbappe ní

0: wọn ní spain ṣáà má wọn páàsì tó yàtọ̀ sí pásmì àjẹkù wọn kàn ṣáà múlẹ̀ lánàá ni ọlọ́run ló lẹ̀mí èrò ókè. Ẹ káàbọ̀ padà látọjú ọjà kan ní splash 105.5 fm lè fún bọ́lá gbogbo fẹ́lẹ́ lẹ̀ nílùú àdá náà lẹ́ṣin wà lórí ètò ìjà wọn sí ẹ lè wò wá níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook splash 105.5 ìbàdàn láìpẹ́ láì jìnà a ṣe yí koto káàṣì ẹ̀ ìyẹn ní àárọ̀ ti tòní ìyẹn fún ẹ̀yìn tiwa tá láǹfààní láti mọ ẹni tó jẹ 25k ìyẹn ní àárọ̀ yìí ìyẹn ní àpábí star 347 7004 star 1h lójú òpó facebook wa splash 105.5 ìbàdàn fèrè ó gbà yín ṣọwọ́ bí fi gàbọ̀gà bó ṣe rí lára yín bó ṣe lọ lára yín ẹja wa náà mọ̀ ẹgbẹ́ sí alẹ́ tẹ gbé sí alẹ́nu ìyẹn ní àkókò amẹ́jẹ́ lọ sínú ìdíje formula 1 tó rọ́pin ọ̀sẹ̀ yìí ẹ wo kò tá lẹ́nu ìyẹn fún George Russell ṣùgbọ́n Kimi Antonelli Grande Kimi òun náà là ń gbọ́ báyìí Grande Kimi ni àkókò torí pé òun náà ló gba ìdíje ló jáwé olúborí ní Belgian Grand Prix ìyẹn ní spa ọmọ wọn spa gbogbo bọ́ọ̀dì ẹ̀ tí gbogbo ẹ̀ ṣe tó ṣe spa gbogbo ẹ̀ ṣe dáadáa ìyẹn lára Kimi Antonelli ni bó ti ẹ̀ jẹ́ pé first lap lápò àkọ́kọ́ òun náà ni akẹgbẹ́ George Russell ló ti já dànù torí DNF ló ní do not finish òun náà ló ní ìyẹn nínú ìdíje yìí tó dẹ̀ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni George Russell ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ọkọ̀ rẹ̀ pé wọ́n mọ́ tó ṣọkọ̀ ìgbà táwọn olóyìn ó bi léèrè ó ní òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bá rí pé kò sí power mọ̀ ẹ̀rọ àgbàmí lápò àkọ́kọ́ gbogbo ẹ̀ṣẹ̀ gbéra no power ọlọ́run ló lẹ̀mí èrò àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀sùn kan Mercedes àti Toto Wolff pé bóyá ẹ ti ń dọ́gbọ́n yín mọ́tò George Russell ẹ ti yin ilé kan náà ni ṣùgbọ́n ẹ̀ṣọ́ ara yín Kimi Antonelli ọjà olúborí ni Belgian Grand Prix ipò àkọ́kọ́ Charles Leclerc ipò kejì Max Verstappen ipò kẹta Lewis Hamilton ipò kẹrin Oscar Piastri ipò karùn-ún Isaac Hadjar ipò kẹfà Lando Norris ipò keje Gabriel Bortolento ipò kẹjọ Avid Lindblad ipò kẹsàn-án Franco Colapinto ipò kẹwàá ni fún ikọ̀ Alpine padà sẹ́rẹ̀ ìdárayá bọ́lá fi gbígbá ìyẹn lórí ìkan kéré ìyẹn tennis torí pé Stefanos Tsitsipas fún ìgbà àkọ́kọ́ láti bí oṣù mẹ́rìndínlógún ìyẹn 16 months ó gba ìdíje Swiss Open ó ti ẹgbẹ́ òun fi ẹ̀yẹ ni àmì mẹ́fà sí mẹ́rin mẹ́fà sí méje àti mẹ́fà sí mẹ́ta òun náà ó fi àjẹ ojúgba rẹ̀ rafẹ́ o Colinan eléyìí tí ó láǹfààní láti kojú bákan náà Karina Mochova òun náà nìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe iṣẹ́ abẹ kékeré kan ó dẹ̀ jẹ́ pé Canadian Open kò ní láǹfààní láti kópa níbẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ni bóyá bíi ọjọ́ Friday mo rí ìròyìn mo fẹ́ mú wá ṣùgbọ́n mo láǹfààní mo gbàgbé mo wá tún mu wá ìyẹn lónìí nígbà tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ AWF gbà lórí kan kéré tàwọn obìnrin WTA tí wọ́n ṣe àròpọ̀ rẹ̀ lójú òpó ayélujára wọ́n ní 12,000 abusive posts 12,000 ẹgbẹ̀rún 12 àwọn ọ̀rọ̀ kòbákùngbé àtàwọn post tí ò dá lórí ẹ̀rọ ayélujára nípa àwọn obìnrin tó ń gbá bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré lọ́dún 2025 òun náà ni àwọn ṣe àkójọpọ̀ rẹ̀ dápọ̀ ìjà mọ̀mọ́ tá à ń ṣe o bẹ́ẹ̀ Clayton Clark nínú ìdíje WNBA ìdárayá fọ́jú sájọ táwọn obìnrin lórílẹ̀‐èdè amẹ́ríkà ní eléré ìdárayá WNBA àkọ́kọ́ tí ó ní ju 40 points lọ àti ìrànwọ́ mẹ́wàá ìyẹn 45 points àti 10 assists òun náà ló ní lásìkò ti Seattle Storm tí wọ́n fìyà jẹ ti Indiana Fever tó fìyà jẹ Seattle Storm 110 points 107 points òun náà ni wọ́n fi nà wọ́n ẹ̀jẹ̀ padà sí ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọ́n ní jersey eléyìí ti pele tó wọ̀ ìyẹn folóde brazil lọ́dún 1958 láti gba ìdíje ìfẹ̀yà àgbáyé eléyìí tí ó gbá lọ́dún 1958 àṣekágbá ìdíje ìfẹ̀yà àgbáyé jersey ti pele wọ̀ wọ́n ti auction ẹ̀ o $4.9 million òun náà ni wọ́n ta ojú jersey bàbá àtà kọ́dírì.
1: Ẹ mọ̀ pé tá a bá ń sọ nípa pele tó jẹ́ pé history ò lè gbàgbé láyé ó náà ni baba pele pàápàá jùlọ tá a bá ń sọ nípa ipa ribiribi eléyìí tí baba gan kó fún eléyìí brazil torí ìdíje ìfẹ́ ẹ̀yà àgbáyé
0: mẹ́ta
1: ó ní baba gangan gbà fún eléyìí brazil so irú èèyàn báyẹn mi wípé ó ti wà nínú ìwé ìtàn eléyìí brazil nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n lè gbàgbé láyé tí wọ́n sì padà máa bo ọlá àti ẹ̀yẹ ìyẹn fún pẹ̀lú aṣọ ilé tí wọ́n láwọn tá a yí náà báyìí láti fi bu iyì ìyẹn fún bàbá pẹ́lẹ̀ ìyẹn fún ni bẹ́ẹ̀ mọ̀ pé tá a bá ń sọ nípa pẹ́lẹ̀ youngest player eléyìí tó gba ìdíje ife ẹ̀yà àgbáyé kò ìwé mọ̀ pé wọ́n ti rí àti rí 17 years ni bàbá gbàngbà yẹn náà eléyìí tó túbọ̀ sí wípé bàbá yìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àwọn bẹ́ẹ̀ náà ni tá a bá ń sọ nípa maradona lórí èdè Argentina àwọn tó jẹ́ àgbáwo yẹn fún orílẹ̀ èdè Brazil torí tí wọ́n bá sọ agbábọ́ọ̀lù kan báyìí lórílẹ̀ èdè Brazil kan tó mọ̀ sọ àwọn Ronaldo de Lima kan tó mọ̀ sọ àwọn gbogbo àwọn eyín ọmọ Ronaldinho àwọn big Ronaldo gbogbo àwọn yẹn bàbá Pele kò sí bí wọ́n ṣe mọ́ṣe láwọn ṣe kódà kò sí mọ́ṣe láwọn fẹ́ ṣe tó báyìí bàbá pẹlẹ nílé tó túnmọ̀ sí pé èmi rí pé ó da bọ́n ṣe bu ọlá àti ẹ̀yẹ fún bàbá
0: àmì ayò márùn sí méjìlél orílẹ̀-èdè brazil náà sweden ìyẹn láṣekàgbá yẹn ní ọdún náà lọ ẹ jẹ́ wá lọ sórí káràkátà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea mo mọ̀ pọ̀rọ̀ kùkù yẹ́lá ó sì mọ̀ ká wọn lára tán ṣe ń wò lánàá
1: madrid ṣe bójú wọn jẹ́ lánàá madrid bójú wọn jẹ́ lánàá ẹ mọ̀ àwọn gbé
0: chelsea wọn fi rẹ́gísítà orúkọ bọ̀ fún
1: èmi wọ́n kọ̀ pé real madrid àwọn gbé sí ojú òpó instagram wọn lánàá pé agbábọ́ọ̀lù àwọn tuntun tó gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé ilé tó tó sì wí pé
0: orúkọ chelsea náà sì fi rẹ́gísítà
1: ẹ ló fi lọ sínú díje ife ẹ̀yẹ àgbáyé
0: chelsea ta buy try ti wọn bí chelsea ta buy try ti ẹ jẹ́ àwọn morgan rogers £170 million ti chelsea wọ́n fẹ́ kólẹ̀ láti fi rárá kùnrin láti
2: ránì bẹ́ẹ̀ ni wọ́n ti rà.
1: Èmi rí pé tá a bá wọ agbábọ́ọ̀lù yìí èmi rí pé tá a bá wọ brenda rogers dáadáa
0: kìí ṣe
1: morgan rogers èmi rí pé agbábọ́ọ̀lù kìí ṣe pé kò wúlò ta tó náà tabawo nínú kọ Aston Villa ní sáà ilé náà tó kọjá náà ó ní ìparí biribi ilé náà tó ná láǹfààní láti ṣe fún ìpẹ́gbà agbábọ́ọ̀lù Aston Villa ṣùgbọ́n tabawo.
0: Hello, ẹ káàárọ̀ o. Ṣé ẹ ta káàṣẹ láàárọ̀ yìí?
3: Bẹ́ẹ̀ni náà.
0: Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
3: Saheed Abiola lorúkọ mi látàpàtà.
0: Ó dà, ẹ ti jẹ́ 25,000 Mr. Saheed láti àpàtà àwọn customer care wó pè yín láti bèrè account details. Iṣẹ́ èèyàn mẹ́sì ni iṣẹ́ Spain ní ìyàbá Argentina.
3: Ọmọ
0: Spain lè
3: níjàre.
0: Ẹ kú oríire. Ó dà àwọn customer care ń pè yẹn ṣe.
1: Ẹlẹ́ tó tún sí wípé ẹni tí ó pa ikọ̀ Chelsea lára táwọn náà nílò náà lọ́wọ́ ta wáyé náà fún sáà tó ń bọ̀ náà ni àtàmọ́tàsí yẹn striker. Torí àwọn Dunlap eléyìí tí wọ́n kó kì í yìí èmi ò ní wọn gẹ́gẹ́ bí àwọn tó ní báyìí
0: tara. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa gan ti bẹ̀rẹ̀ sí bá Chelsea sọ̀rọ̀ lórí àti gbé Nicolas Jackson àti Alejandro Garnacho wá sínú ikọ̀ wọn ìyẹn bẹ́ẹ̀ ó dúró bá wọn bẹ́ẹ̀ sì rèé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea náà ti bẹ̀rẹ̀ sí bá Crystal Palace sọ̀rọ̀ torí iye ogbọ́ lọ nílò àwọn bàdé àṣìlẹ̀ lẹ́yìn bàdé àṣìlẹ̀ ṣìlẹ̀ kò hàn sí nkankan wọ́n ṣìlẹ̀ lẹ́yìn kẹ́ nílò bàdé àṣìlẹ̀ lẹ́yìn kẹ́ mọ́ rò pé nǹkan yóò ṣe yín wọ́n ti fọwọ́ ti lọ gbẹnu sí agbọ́wọ́ èèyàn orílẹ̀-èdè France Lacroix ipe bóyá kó wa kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Crystal Palace kán dákun kán ṣàánú àwọn kán ta ìyẹn fáwọn ní àkókò yìí torí pé kátàkárà oná lọ̀rọ̀ tó pọ̀ jù eléyìí tí àtúnpadà tún mọ́ sọ lẹ́yìn ìdíje ìfẹ́yà àgbáyé kó torí pé wafcon yóò láǹfààní láti bẹ̀rẹ̀ yẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àmọ́ morgan rogers ṣòwò rí wọn jù ṣé kò pọ̀ jù fún chelsea. Arsenal ó ń káwọn arsenal lára tí àwọn ẹlẹ́tí kọ́kọ́ fẹ́ lọ
2: ẹni tí wọ́n ẹ̀ sọ náà ni pé ìdá arsenal náà ti lọ owó ló pọ̀ jù fún arsenal tó fi ń dúnàdúrà bàtí chelsea dẹ̀ rí pé owó ẹ̀ owó ọ̀tẹ̀ ó dẹ̀ ṣe kíni ó máa ní ìwúlò tiẹ̀ náà kó náà fi lọ gbà mọ́ wọn lọ́wọ́.
0: Mi fẹ́ bílíìfù pé múni Marcus Alonso Xabi Alonso kó mọ́ tó ń ṣe kò sí mọ́ nǹkan tó gbé nínú kọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea mọ̀ kò téèyàn bá ti gbà ń bẹ̀ orí èyàn ò mọ̀ ṣiṣẹ́ lẹ̀ níbẹ̀ olè ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ti ń ṣẹwọ́ sí John Stones tó jẹ́ free agent lákòókò ìyẹn ni ọdún 32 bóyá àwọn lè gbé káwọn tawọ́ sí agbọ́wájú ọmọ orílẹ̀-èdè Portugal Rafael ọmọ AC Milan ó náà jẹ́ kó dimọ̀ pé yóò wò wọ́n kóun lọ sínú líìgì ní orílẹ̀-èdè nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ju pé kí líìgì kan nílẹ̀ orílẹ̀-èdè Turkey àwọn amọ̀ṣẹ́wọ́ sóhun kò sí tóun fẹ́ lọ ṣe ń bẹ̀. ó dóun ní kájẹ ránpẹ́ lẹ́nu ọ̀fọ̀nà fún yẹn stubborn onídìbàlẹ̀ lórí ètò ìjà wọn sí láàárọ̀ tòní títí ọ̀la ilé ìta àmọ́ pàdé àbíkọ́dé adérọ́gba ìpín àtọ̀mọ̀ lára àjọṣe láàárọ̀ tòní desmond tùdíjì àgbà olólọ́wọ́ bọ́tìnì túnde ọláwò lólóòtú ètò simba dìde fúyà the spotlight pẹ̀lú túnde ọláwò náà ni ó wọlé sórí ètò ìjà wọn sí adérọ́kẹ́ adéṣọlá lórúkọ tèmi lórí sport mo ti ń gbà lọ torí mi ò fọ́ ẹ má kàná mi ní gbọ́ kú yín ire òun.

0: wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Lọ́k

0: ló bá ní ìrònú Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
1: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
0: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
1: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
0: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
2: Here is 105.5 One Station All the Hits 105.5 Splash.
3: Onkile, omile, onkile, omile.
4: Yeah,
3: yeah.
5: Splash 105.5 FM, the Integrity Station.

0: ka ma kira wa gu dede we gbogbo bi te tin lanfani lati ma gba ikani ikani ti splash re splash 105.5 fm ele to wa nile balafelele nile ibadan o ya ta lo to tan je ope ni ogbodo foiza a tun ti de losan teni pelu awon royin lolokan ojo kan to je tere idaraya ni bigibi kaakiri agba nla aye lolede wa nigeria nipinle oyo ati ni ese kuku ni o ma dun gbogbo ma kan sori ba ti gbogbo re gbagba to gazale o ya join together abanza nipa royin lolokan ojo kan to je tere idaraya a tun lanfani lati ma tusun re desale koko iyan lawon royin eleyi to takoko takoko bakan na lawon royin yajo yajo to loyinbo n pe ni breaking news bí bá ṣe ń balẹ̀ báyìí o náà láàmọ̀ gbà síra wà láà ìyẹn lọ́sàn tèmi ni o èmi ni kẹ́kọ̀ọ́ mo wà nílé agbára o desmond tirije agbáwo tí ò gbọdọ̀ báwo jẹ́ ó gẹ̀rí mi fìlà wa tí ó mọ jẹ́ kẹ́ láfọ́ tí mo gbá dáadáa ní bíkíbí káàkiri àgbà ńlá ayé tó dé ọmọ ọláwòrán lóòtú ètò ìhàlẹ̀ sọ́gọ́sì nìyẹn ọlọ́wọ́lé hamzat lorúkọ tèmi di top striker eléyìí tó gallant gan ó máa dùn gbẹgbẹ kẹdẹ máa kẹ sí ìyẹn lọ́sàn tìní ó yá gbàgbàgbẹ ẹ̀já bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ látọ̀lédè wa nàìjíríà gẹ́gẹ́ bí ikọ̀ jẹ́ wẹ́tọ́jọ́ orí wọn bẹ lábẹ́ ogun ọdún ikọ̀ flying goose wọ́n ti tẹkọ̀ létí láàárọ̀ yìí o wọ́n ti gbéraṣọ láàárọ̀ èyí eré jẹjẹ ó dìlú abidjan lólédè côte d'ivoire nínú ìdíje fi ẹyẹ wáfù zombi ìyẹn african qualifier eléyìí tó máa gbinà yàtọ̀ bá ti ń di lópin ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ ni o òpin ọ̀sẹ̀ ni ó bẹ̀rẹ̀ ìyẹn ní orílẹ̀-èdè ti côte d'ivoire bó ti ẹ̀jẹ̀ yí pé ìlú yamusokoro níbẹ̀ ni kan flying goose ni wọ́n ti máa kojú orílẹ̀-èdè ti black stars ìyẹn black starlet látòlédè ti ghana ikọ̀ jẹ̀wẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ogún ọdún ẹ mọ̀ pé wáfù zombi yìí òun náà ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa gbá kọlifáyà ìyẹn ní àwọn ìsọ̀rí nílẹ̀ adúláwọ̀ láti mú àwọn tí wọ́n máa sojú ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje afcon from there ni wọ́n ti wá máa mẹ́ni tí wọ́n sojú wọn nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé pẹ̀lú eléyìí tí wọ́n fẹ́ gbà yìí wáfù zombi orílẹ̀-èdè méje ló máa kópa ìyẹn ní west african union football tó jẹ́ ti zombi zone a1 zombi ń bẹ zombi lélẹ́yìí orílẹ̀-èdè méje tí ó kópa ń bẹ ilẹ̀ wa nàìjíríà orílẹ̀-èdè côte d'ivoire àti ọgbàlejò orílẹ̀-èdè benin orílẹ̀-èdè togo orílẹ̀-èdè burkina faso bákan náà niger republic àwọn náà kópa ń bẹ ọjọ́ orílẹ̀-èdè méje wọ́n ti pín wọn sí ìsọ̀rí méjì tí wọ́n ti máa kojú ara wọn ìsọ̀rí àkọ́kọ́ ó ní nàìjíríà orílẹ̀-èdè ghana nàìjíríà wà ń bẹ̀ ghana wà ń bẹ̀ togo wà ń bẹ̀ burkina faso wà ń bẹ̀ ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì ó ní orílẹ̀-èdè côte d'ivoire niger republic àti benin republic bí nǹkan ṣe rí nìyẹn o bàbá ń sọ nípa ti wáfù zombi méjì tọ́ba jáde nísọ̀rí wọ́n á gbá semi final from there wọ́n á gbá final méjì tọ́ba gbé dé àṣekágbá eléyìí tọ́ba gbà á àti runners up àwọn méjèèjì yẹn ni wọ́n jáde fún akun ti zombi tí wọ́n lọ sínú ìdíje afcon ọdún tí ń bọ̀ ó ní afcon under 20 máa wáyé lólédè ghana bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn ó yá pàápàá láti ibẹ̀ yẹn cashier we go again lọ́sàn yìí àwọn èèyàn tún láǹfààní láti gbẹnu sí cashier o tòró tún ti sẹ́ẹ̀tì báyìí àwọn èèyàn láǹfààní àti gbẹnu sí ṣùgbọ́n kóòdù yẹn ló yàtọ̀ síra wọn *347*1004*1# *347*1004*1# ni o *347*1004*1# má relax má wararo má wòra rẹ̀ ń ràn ìwọ lọ́kàn lọ́sàn yìí bá a bá gọrọ ẹni o ẹ̀rọ ọmọ gbàgbé pé lọ́sẹ̀ tá a wà yìí gángan ẹ mọ̀ yìí pé káṣẹ́ ti ń pé ọdún méjì báyìí outside broadcast sí máa wáyé o ìyẹn ní àpáta gangan ni o àpáta gbogbo ẹ̀yìn ará àpáta gbogbo communities to wa ni agbegbe apata eku oju lona to ba tin dojo weze lotunla ojo weze otunla iris mo to wa ni apata gangan ni o oh my iris mo iris mo kere lapata o iris mo gangan ni be la wa iyen to ba tin de lotunla ibe lati tegbangbe a tegbepe iroyin ere daraya outside broadcast live and direct to ba tin de lotunla iris mo to wa ni apata ni be gangan la wa ago meji la osan o na lati wa nbe o ibe lati ti seto live and direct e wa ma gbo o kase won tun ko awon ebun bo fawon eyan lojo yen ma gbora re ma gbeyin o to ba tin di lotunla o ya gbagbagba lati be yen mo ti gbe won debe en tin bere code yen *347*1004*#. *347*1004#. *347*1004#. Ikọ̀ ti Super Falcons agbábọ́ọ̀lù mẹ́fà péré ló kù tí wọ́n ń retí báyìí. Torí ìròyìn tí ń tó mi lọ́wọ́ báyìí ni wípé wọ́n ti pé 19 players ìyẹn ní bùbá ìgbáradì o. 19 players lọ́wọ́ à ń bùbá ìgbáradì báyìí gẹ́gẹ́ bí ìròyìn tí ń tó mi lọ́wọ́ nìyẹn o. Pẹ̀lú nǹkan tí mò ń gbọ́ bó ti ẹ̀jẹ̀ wípé nírọ̀lẹ́ àná àwọn 15 ni a wà ń bẹ̀ ńrọ̀lẹ́ àná ṣùgbọ́n lẹ́nu ìgbà tí ojúmọ́ ti mọ́ yìí wọ́n ní àwọn 4 míì wọ́n ti darapọ̀ mọ́ ikọ̀ Super Falcons lẹ́yìn tó túmọ̀ sí wípé àwọn 6 péré ló kù báyìí àwọn 6 péré ló kù tí wọ́n ń retí láti darapọ̀ mọ́ wọn. Bàbá wa wo àwọn tó ti wà ní bùbá ìgbáradì àsọlé wọn tí Amaka Nnadozie ó ti wà ń bẹ̀ láti kọ Brighton and Hove Albion. Comfort Eabo láti Portsmouth ó ti wà ń bẹ̀. Fatima Ọlọ́kọ̀ ó ti wà ń bẹ̀ láti Abia Angels. Lọ́wọ́ ẹ̀yìn Osinachi Ohale láti Pachuca lórílẹ̀-èdè Mexico. Sukrat Oladipo AS Roma nílẹ̀ Tàló. Rafiat Imran London City Lioness nílẹ̀ Gẹ̀ẹ́sì. Glory Ogbonna FC Kairat láti orílẹ̀-èdè Israel. Olúwa tó sì dè mẹ́yìn ikọ̀ Galatasaray láti orílẹ̀-èdè Turkey. Sikirat Isa ikọ̀ Netaya láti orílẹ̀-èdè Israel. Bákan náà Christy Uchebe láti kọ Benfica lórílẹ̀-èdè Portugal. Lọ́wọ́ àárín Rasheedat Ajibade láti Paris Saint-Germain. Alimat Ayinde láti Aken BK Aken lórílẹ̀-èdè Sweden. Tony Penny Everton láti orílẹ̀-èdè England yóò ti ẹ̀ ti kú nínú ọkọ̀ Everton gan. Tony Penny ti kú ó ti lọ Inter Milan déètì rẹ̀ ó ti lọ Inter Milan lórílẹ̀-èdè Italy. Tony Penny ti lọ Inter Milan. Bákan náà Jennifer Echejiri PSG ló náà wà o. Azizat Oshoala àlèláàlè láti Saudi. Joy Omewa BK Aken lórílẹ̀-èdè Sweden. Francisca Odega Alitihad Ladies lórílẹ̀-èdè Saudi náà ni o. Ọmọrin Sola Babajide AS Roma nílẹ̀ Tàló. Tovidori Chiwendu Iezu Pachuca láti orílẹ̀-èdè Mexico. Àwọn 6 péré lọ́wọ́ àkù tí olùkọ́ni ń retí báyìí o tí ó darapọ̀ mọ́ wọn ní bùbá ìgbáradì. Ìlú Casablanca lórílẹ̀-èdè Morocco òun náà ni kọ ti Super Falcons ni wọ́n pàgọ́ sí. Tọ́ba ti ń dọjọ́ Tuesday 28 nínú oṣù táwa next week Tuesday ó ní ìfigagbága àkọ́kọ́ ikọ̀ ti Super Falcons o. Ọjọ́ yẹn wọ́n máa gbọ́ ìfigagbága àkọ́kọ́ wọn torí pé lópin ọ̀sẹ̀ yìí gangan òpin ọ̀sẹ̀ ó ní ìdíje ọ̀wọ́n bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Morocco. Ìsọ̀rí kejì òun náà ni kọ ti Nàìjíríà wà. Àwọn àti Màláwì ni wọ́n jọ bóṣọ lójú eégún. Bọ́bá di ọjọ́ Tuesday ti ń bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n ìyẹn nínú oṣù kejì July 28. Bí nǹkan ṣe rí nìyẹn o. Bàbá ń sọ nípa ìdíje WAFCON eléyìí tí ọmọ láǹfààní láti wa Plumta ò sí ń bẹ̀ o. Àwọn èèyàn ń bèrè Plumta wọn pé ó ní ìfarapa ó sì ń come back láti inú ìfarapa ni so wọn àfiwé pé kò sí lára àwọn tí wọ́n pè àwọn èèyàn kan ń bèrè bẹ́yẹn. Bí nǹkan ṣe rí nìyẹn o. Ẹja fẹ́rẹ́ lójú ọjà ká lọ pá àkàdé bá a bá tójú ọjà dé ká sun ọwọ́ iwájú ẹ kú kalẹ̀.
1: Study at Trinity University, Yaba, Lagos.
2: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
1: We equipped you with skills the world demands.
2: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
1: cybersecurity, computer science, accounting, economics, marketing,
2: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
1: Trinity University, building on the rock.
3: Chai, my head, oh God, landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot, so you don't do test. Yes, see result, oh God, landlord. No be your village people. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam. Take him. Thank you, Oga Luta. I don't dey can't pay.
4: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
5: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
6: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
7: 2 years ago, the biggest radio raffle hit Uyewezu.

0: káàbọ̀ padà látọjú ọjà o. Ìkànnì tí ìkànnì Splash rèé, Splash 105.5 FM, eré tó wà nílé fún Bálafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ̀tọ̀, tá ń jẹ́ òpè ní ọgbọ́dọ̀ Foisas. Ó yá báyìí bá sì ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti ìkànnì ti Splash 105.5 FM. Àbí lórí Jẹ́kẹ̀mọ̀ fan family wà ń bẹ̀. Lórí TikTok a tún wà ń bẹ̀ o. Ó lalẹ̀ wò ó bílà ọmọlẹ̀ rokoṣù lápá abẹ̀yẹ náà. Ó yá pápá láti bẹ̀ yẹn. Lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè Argentina ti yẹn ti jìyà lánàá, oríṣiríṣi náà ló tún gbabẹ̀ jáde o. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, àwọn ará àpáta ìyẹn ará àpáta tẹ̀ ń tẹ́ẹ̀tì mi à ń bọ̀ ẹjọ́ Wednesday ní ọ̀túnlá. Wednesday tọ̀túnlá yìí náà ni tọ̀túnlá ni July 22nd lọ́túnlá gangan là ń bọ̀. Bó ṣe máa jẹ́ nìyẹn lápá bẹ̀yẹn ìyẹn ará àpáta. Ẹ̀ẹ́bàrìbà gbọ́ mi dáadáa Mr. B Entertainment. Ẹ kú àgbékalẹ̀ lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù tá a wà yí gangan July 31st nìyẹn o. Ẹ̀ẹ́bàrìbà zambàrì bòbò tá a bá ń sọ nípa ti Mr. B Entertainment. Alhaji Sulaiman sílẹ̀ Sulaiman Adémọ́lá Kọ̀mí Jackson àtòhun àti Alhaji Sulaiman Àdìwá Tawẹ́wẹ́ bàbá olóyè tú ò sí ọba òjẹnu o. Ẹ̀ẹ́bàrìbà yóò dùn gbẹ́gbọ́n kan sí o ní Mr. B Lounge B tó wà ní àdójúkọ Kọ́ládà Easy House ògbórí ẹ̀fọ́ ńlẹ̀ Ìbàdàn látàgò mẹ́rin. Àmọ̀jọ wà ń bẹ̀ ni lọ́jọ́ yẹn àlùjọ tó skingbẹ́ kẹkù rẹrin òun náà ni o. Ó yẹ kó ti máa yé yín bàbá olóyè àtàwẹ́wẹ́ Mr. Spirit yóò fún wa ní àlùjọ tó skingbẹ́ kẹkù rẹrin lọ́jọ́ yẹn. Ìyẹn ni Mr. B Lounge ìyẹn Lounge B ni o tó wà lọ́gbórí ẹ̀fọ́. Ókè G-Smart Entertainment ó lọ fàgàn. Ó yá pápá láti ibẹ̀ yẹn. Una Simon ọmọ ti sọ̀rọ̀ kẹ sí gbòòrò ayé mọ̀nà káyì. Ọ̀rọ̀ tí Una Simon sọ ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ẹni kíni tó wí bẹ́ẹ̀ làábi ni o. Una Simon ni àwọn ò nílò star player kankan o. Kó tó di pé àwọn lu àlùyọ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ó ní nóbì ṣeré-ṣeré. Ẹ lọ wo àkọsílẹ̀ àwọn wò kò dìgbà táwọn bá ṣẹ̀ṣẹ̀ tó kó Lionel Messi jọ Cristiano Ronaldo Kylian Mbappe kinní kan Harry Kane káwọn wá ẹ̀ṣẹ̀ kójọ ìgbà yẹn làwọn ẹ̀ṣẹ̀ máa sọ pé ọbọ̀ tó Ronaldo ọbọ̀ tó Kylian Mbappe ó ní no orílẹ̀-èdè Spain wọn ò bídi football philosophy wọn sórí ìyẹn o. Ó ní gbogbo àwọn ni star player gbogbo agbábọ́ọ̀lù àwọn ni star player àwọn ò ní ẹnìkan tó jẹ́ bíi pé eléyìí ni ẹ máa mú káàkiri eléyìí ni ẹran júmọ́. Ó ní lápọ̀dọ̀ tàwọn àwọn ò nílò star kankan wípé eléyìí àrírú ẹ̀ rí àwọn ò nílò rẹ̀ káwọn tó lè ṣe gbogbo ntàwọn táwọn ọba ṣe torí pé philosophy tàwọn láti bẹ̀rẹ̀ ayé àwọn bí wọ́n ṣe máa fi kó àwọn nínú ikọ̀ ti làrójà ni wípé kò sí star kankan bí kankan gbogbo yín ni star ẹ má jẹ́ wọn ó dójúlé ẹnì kankan fún di èyí gbogbo yín àgbájọ ọwọ́ báyìí la fi ṣòwò ìyá ọwọ́ kan ò àjèjì ọwọ́ kan ò lè gbẹ́rù dórí. Ó ní lọ́dọ̀ tàwọn àwọn ò nílò star player o káwọn tó di táwọn ọ̀dà. Ó ní òun náà lẹ ti rí yẹn gbogbo ojú ti rí bí nǹkan ṣe lọ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tá a bá sọ nípa Una Simon tipátipá ó ní gbogbo saves tó ní ló fi pé mẹ́wàá láti bẹ̀rẹ̀ ni mò ń sọ o láti bẹ̀rẹ̀ díje yìí títí tó fi parí lánàá yẹn gbogbo saves eléyìí tí Una Simon tó ní nínú ìdíje pátápátá látòkè délẹ̀ gbogbo òfigagbága bíi mẹ́jọ tọ́gbà yẹn saves mẹ́wàá péré ló ní saves mẹ́wàá péré òun náà ló ní nínú gbogbo òfigagbága bíi mẹ́jọ tọ́gbà yẹn torí pé kò sáǹfààní gan fọ́látakù láti gbá bọ́ọ̀lù sí lójú ilé bó wá ni ó ti rí saves bí nǹkan ṣe rí nìyẹn o. Ó láwọn ò nílò olóko kanrin kanrin kó tó rí pé àwọn lálùyọ ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ lórí agúdọ́dọ̀ wòye o ọ̀gbẹ́ni tìjàni olóko dáná.
1: Akudede wòye gbogbo ẹ̀yìn ara lé.
0: Tọ́ tá a bá ń sọ nípa Una Simon asọ́lé ikọ̀ orílẹ̀-èdè Spain ó ní kò dìgbà téèyàn bá kó orisirisi oruko to alejo keyan to le si dadanu bolu alafisigba oni collective work la won si lapo odo tawon pe ankoro nado kan nado kan lane messi kan kilian mbappe kan Harry Kane kan bi kan ye oni ko sinu philosophy to odo tawon oni tori pe oruko o gbabo pe ona la won eyan de ti ri bi gugu e se lonu DJ fe agbaye won ti gba ife eye agbaye e ma pe o si leto lati ofe lohun se n to wi yen be lori iko nilo star player keke
1: la pa odo temi iko o ko gbabo
0: o ko gba
1: o ko play o gbabo kilo fata bi mo so pe ti awon iko kan to ma fe koju iko to ni Cristiano Ronaldo to ni Lionel Messi plan won lori awon mejeji
0: oto ni
1: o ma yato so ara pe o ko play ball na niyan kilo fata bi mo so pe iko kan ati iko ti Ronaldo abi Messi play won jo nta omi lowo won wa gbe kan na awon mejeji wole boya bi 60 minutes ni jiniji ni babo iko to ti outplay team won tele to je pe iko yen pada fi jale tan gan jinijini o ko na ni ara pe o ko play ball na niyan pe won fo fun pe a Messi won fo fun Ronaldo o wole lati se pe won ti se yan kan to special o jinijini o ti boyin ara pe o ko o play ball niyan sugbon to saaju gangan ni teamwork ta ba ni ka so pe orilede
0: Spain ta ba wo orilede Argentina na mo ro pe bi en de yan na o dai pe individual brilliance Messi wa lara bi ti won de iyan orilede Argentina yen na
1: tabanika wo Argentina emi fe le so pe nti won fi gba World Cup 2022 gan ka yowo Messi nkan ti Argentina ko wa World Cup 2022 won si top 5 taba gbe individual player se gbe ara won taba yowo Messi ko team yen ni o
0: won ni si top 5
1: won si top 5
0: to wa so pe won gba
1: bi won ma gba so iyan tumo si pe ara pe o ko gba o win na niyan sugbon to sa to saju gbogbo e o na ni pe teamwork ta ba so nipa ki en to hun so lori lede Spain lataye bayi ori lede Spain won ki wule saba ni eyo kan
0: won ki produce star
1: star pe to ma je oju gbogbo anti gbogbo o stars na ma ni iwon ba iyato die die
0: average ni won ma wa gbogbo won
1: lo ma wa
0: normal won jura won lo
1: to ma ewo Xavi Iniesta nkan ti Xavi ni ti Iniesta o ni po inti Iniesta na ni ti Xavi na o ni po nigba ye bi won se po to yen gba yen o ma even o ma le lati le so pe en to spectacular junu won lele
0: ele ni elo
1: ele ni o
0: bi e ba se pe lele lenu jo mere se en lo yama yama
1: to se lo yama pe kini won isaba ni pe face of
0: agba bo special player pe e ma treat eleyi specially
1: to re na lo fa to fi je pe nigba ti awon agba bolu iko mi iko Spain ti won dominate Madrid ti won dominate Barcelona ara ata lo ma je face of team mejeji ara ata lo ma je face of Real Madrid ara ata to wa lati ta lo ma je face of Barcelona ti iso mo Spain
0: iyan ni to ma ta ma n gba ball
1: ma n gba ball
0: ninu league clasico
1: e be ni fi awon lo ma je face
0: to wa lati bi Brazil bi Argentina
1: awon lo ma je face bi Portugal awon lo ma je face of Barcelona face of
0: àwọn tó jọ máa lé gan ẹ
1: sábà tábà bá yẹ tó ibé ìyàtọ̀ wọn ò kí n pọ̀
0: tábà yẹ tábà yọ wá àwọn bíi àìkà casillas àjí oré mọ́ òsì nǹkan kan táwọn tó ń
1: bíjú tó tó bíòdì
0: pé síbẹ̀ náà kò lọ pé
1: wọ́n so látàyè báyé tí wọ́n nìyẹn pọ̀ yí pé ó kọ òsì ń fúnbọ̀ ó kọ wà ń fúnbọ̀ o
0: ó kọ wà ń fúnbọ̀ o ok ẹ mọ̀ pé philosophy tí wọ́n fi lé àwọn lọ́wọ́ àti bí wọ́n ṣe kọ́ wọn nìyẹn pé collectively òun ni bọ́ọ̀lù gbígbá ok kò sí wàhálà ẹ jẹ́ sáré lọ sí ojú ọjà padà ká lọ pa àkàdé bá a bá tojú ọjà dé padà ká wá ti ọwọ́ iwájú bákan náà orílẹ̀-èdè Spain ti di orílẹ̀-èdè àkọ́kọ́ báyìí títaya tọkọtaya wọn tí wọ́n mọ̀ gbafẹ́ yẹ àgbáyé ní àsìkò kan náà lásìkò kan náà ẹjá lójú ọjà ká padà dé ẹjá lójú ọjà ká padà dé bá a bá dé ká wá tún wọnú àwọn ìròyìn kan ká dẹ̀ tan ìmọ́lẹ̀ sáwọn nǹkan kọ̀ọ̀kan pàápàá jùlọ lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ìdíje ìfẹ́ àgbáyé.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dùn fìlù Tony Kí Ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Gbogbo agbáṣẹ̀gà àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gèrè òdìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀ganú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀.

0: google wo wa live and direct nibi kibi ka kiri agba nla aye e ja lo kan ni bani dore facebook ti kan ni ti splash 105.5 fm lori tiktok at top striker 100 lori talota e talota at talota lori facebook na e lanfa ni ati gbo wa nbe yen na na ibe yen na tun la lewu dada olo olo dada lapa be yen na okay o sorire Desmond omo mi alalu barika Desmond omo mi o tu wala wala Desmond omo mi Desmond to the J omo mi alalu barika o wa nle agbara pelu mi o ye gbagbagba lati be yen orilede Spain won ti di orilede akoko to je wipe ni akoko kan na ni zaku kan na o na ni obirin won atokunrin na gba ife eye agbaye o looto e mo pe ke si odun kan na ni ife eye agbaye okunrin atobirin nwaye iru tobirin sin odun 2023 on lo wa imi nbo lodun 2028 imi nbo ni 2027 jare ife eye agbaye obirin mi ma waye ni odun 2027 sugbon yi gbegbe yan gba ife eye agbaye igbe obirin won gba ko to ri pe won gba mi okunrin won na tun ti gba o le de spend ti di akoko bayi owo won ni fi eye agbaye tawon obirin wa awon okunrin na tun ti gba bayi o le yin si afihan wi pe ani bolu alavese gba spend lo ru word lowo lowo bayi mo je agba o si nbe be yan ba be spend won be o se be yin na ri bi gbogbo nkan se lo be yan ba mu ya re leyin to mu baba re leyin ko wa lo pe awon family na family member lotun losi awon Spain won mo na ke pa mo ni ah laroja laroja won roja re won o fe mo bo se je o ntori o koda ni oba mo Messi lo ko fi Ronaldo le binu ba wa bi ojo ko tun fi Mbappe na bi atari Kane Spain won na ki re bebi pe eh fun are loss na wo si won lori bench pe eyo mi eni ro ni e ti gbagbe fúnra nuno mendes lọ yọra rẹ nígbàtí nkan se fúnra ẹyin kí ló pa agbábọọlù ti orílẹ̀-èdè ti ìwọ wọn bá gbá ní round of 16 yìí náà fúnra kálukú ní kí fúnra kálukú ní ìnáwó òkè báyìí pé ẹyọ mi ẹdẹkùn ẹyọ èmi náà èmi náà ò lè kọ̀ǹtínú mọ́ ó tún ṣẹlẹ̀ lánàá náà Lisandro Martinez fúnra ẹ̀ lọ́nàwọ́ pé ìyá ipò ìyá sómi ọbẹ̀ ẹdẹkùn ọlọ́run mọ́jà jìyà ẹyọ èmi náà o ìní lè tẹ̀sọ́wọ́ wájú mọ́ ẹ gbogbo William Saliba fúnra rẹ̀ lọ́yọ́ra rẹ̀ wọ́n ní àlàyé àlàyé tí ń ó ti ń nọ́ọ̀sì injúrì tipẹ́tipẹ́ tí bá kọ̀tọ́ àfúnra ẹ̀ lọ́yọ́ra rẹ̀ Spain Spain pọ̀ bá gbọ́ Spain tọ́ ọmọ sáré jànàjànà nù bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mẹ́wàá ó sì ọ́ nígbà tí wọ́n bá nọ́ọ̀kì Saliba ó mánéèjì ẹ̀yìn rẹ̀ látìgbà tó ti dénú ìdíje fẹ́ yà àgbáyé ó mánéèjì ẹ̀ ó mánéèjì ẹ̀ ó gbé njúrì yẹn wá ni wọ́n ló mánéèjì ẹ̀ nígbà tí ọwọ́ tiki taka tẹ̀ against orílẹ̀-èdè ti Spain ní semi-final fúnra ẹ̀ lọ́nàwọ́ pé ẹ̀dàkùn yìí ní lè tẹ̀sọ́wọ́ wájú mọ́ this back is gone. The same thing náà lọ sí ti bá kọ̀tọ́ ní quarter final fúnra rẹ̀ lọ Nuno Mendes round of 16 àbí wọ́n ti pàdé ok round of 16 wọ́n ti pàdé fúnra ẹ̀ lọ yọra rẹ̀ kì í ṣẹjọ́ tiẹ̀ náà ọmọ ọlọ́mọ ẹni ó fi ìyàwó àtọmọ ẹlẹ̀ ńlẹ̀ ṣẹ́kọ́ wá sí àìsísí àbá làágùn ṣẹ́kọ́ wá para rẹ̀ orí fídì ni the same thing tún ṣẹlẹ̀ lánàá. Lisandro Martinez náwó pé ẹ wo ìní lè tẹ̀sọ́wọ́ wájú mọ́ ẹjẹ́ lọ mọ́ wòran bí nǹkan ṣe bọ́ ọ bá gbọ́ Spain nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá sáti ẹ̀ kọ́kọ́ ya gbálagbàlá bọ́ ọ bá ní ẹsẹ̀ kọ́ rẹ́ǹtì ẹsẹ̀ tó fi ya dànù ni o Spain ẹni tí ọmọ Spain lọ́wọ́ yìí ọmọ kọ ya bọ́ ẹnu mi gbà o ẹnu gbogbo ẹnu mo lè fi sọ ìwọ tí ọba wa dùn mọ́ ń gbà náà kó o mú tíìmù rẹ jáde kájọ dé wọn síra wọn tíìmù rẹ tó o bá ní kó o mú jáde bọ́bá wa di kàn hàn gidi ẹ mú Messi ẹ mú Ronaldo ẹ fi Mbappe sí kẹ́ ẹ fari Kane sí ẹ wá lọ káwọn tó bá wù yín sí hàn lẹ́yìn ẹ wá kó pàdé Spain bẹ́ẹ̀ bá ní jìyà wàhálà bó ṣe jẹ́ nìyẹn lágbàfẹ́ yẹn làrójà ló ń kí lọ́wọ́ o yá gbàgbàgbà ọgbẹ́ni tìjà ni olókùdáná. won fe ka wo ifigagbaga to waye ni ale ana leyin igba ti adari ayo to fon tadari ayo to fon final whistle orisirisi wahala nlo sele wahala yi o si se lo ti ori awon ko se latori awon agbabolu lede Argentina ton ma npe yan ni bad loser and normally almost gbogbo ifigagbaga won le abi ni pe wahala ṣugbọn to tun wa sele lana leyin igba ti ifigagbaga ti tenubodo nibi ta ti ri paradise to ti lo n tari Eric Garcia bo n se n se ti e lapa abi kan o na lawon molina awon na n se ti lapa abomi to a je pe gbogbo won ikan wa gbe kan a wa re nikankan ti o pe enikankan sa kiesi nu won igbese wo le yo po ye ki ajo fifa o gbe tori pe a gboro so pe tori pe ifigagbaga do paradise pada gbare kadu ogbare kadi ni after game lana esugbe be ba wo yellow card to ko gba ge ri pe dubious yellow card ni
1: iwo leyin ti yellow card yen go se awon foul
0: to ye ko ti gba red card sugbon to da bi eni pa dari ayo nlo discussion yi pe e ma je aba game yi je ki le ro pe abi ajo fifa so ye won tun fowo ra lori
1: okay ti nkan ba yen ba sele to next na ni pe fifa o se investigation ati n to foju won ti gbe wa fifa pe a n to fa wahala ile wa
0: ati behind the scene ta ri
1: idanle ma se be ni pe o le se se ko je wi pe n to hun se yen nkan kan ti player kan so asi abi ise player kan lati odo latako lo mu in to hun na se yen wa deju pe ise a pe ohun lo lajiya sugbon won fe o pe so nikan ni yato si
0: abi a po
1: awon po ti ya ma to si tori e ni investigation se ma wa pe koni da ki ya jo ohun ton kan wa se mo gbo pe eni
0: kan ba jana ti kokko ti se bayi
1: ya ti abi baba ti e ko to
0: ti gbogbo won jo je ya won collectively
1: ba to se lana yen ayo ti le so pe in to fa ile to fi se sugbon kini yen o ku die ka to gege bi iru player to hun je pe ki se odo player
0: ki so si gba won
1: wa o alakoko le ni e si gba won ko sugbon kan le mi kan wo ni pe ara won kan to ma biyan noju ki se pe ni na tan ba na team eyan bi ki se pe team ba damu ke tun to jiya kini yen ma mu nu yan to ba je player template team tese yin o kan bo ti won da yin si basi bo ke tun wa pada loose si awon omo to je wi pe won ba yin dise yin ni dise yin so ibinu yen si wa lara ogun won tele
0: eyin gba won gba ni 2022 nko
1: awon ye pe awon bi ko ma bi ko toju mo ma je odun
0: odun o
1: o se la
0: ya mo le jodun
1: even to to pa game yen lana ni opolopo nu won tin se awon fao kan awon fao pe won ti ri adari aye bi adari aye yen o fe knockout won wa lo advantage pe adari aye n play mo tori mi baje kan ma ni iya to je Argentina
0: o lo course e fun won
1: o fun won ni chance
0: o lo set iya fun won
1: o fun won ni chance ati se awon foul kan lana awon foul to pe intention awon player yen ni pe won fe bati opolopo awon player yen je lana so gogo ti ohun se yen o ku die ka to po
0: e ja wo àwọn awards yẹn lọlọkan ọjọ kan ẹ mọ yìí pé everybody a lè ronú bákan náà ṣùgbọ́n àwọn èèyàn máa ń fẹ́ gbọ́ àwọn tó bá jẹ́ professional wọ́n máa ń fẹ́ gbọ́ kí ni opinion professional though àwọn ọ̀pọ̀lọpọ̀ gbàǹbẹ tó jẹ́ pé opinion professional náà lè má lọ pẹ̀lú tí ẹlòmíín lò ṣùgbọ́n professional máa sọ̀rọ̀ látàrí àwọn àmúlò àwọn nkan tí wọn ń lò láti jẹ́ pé òkè o afẹ́sà wọ́ dubai o apart from golden glove and golden boot tó máa ń fojú hàn tí everybody ti mọ̀ yí pé golden glove keeper tó bá concede less ni golden boot agbábọ́ọ̀lù tó bá mi àwọn jù ni tó bá dẹ̀ jẹ́ pé equal goals náà ni wọ́n ní ó ti ní àwọn criteria tí wọ́n á lò láti fi differentiate ẹ̀ńtọ́ yìí ọgbà tí ò bá yìí ṣe differentiate o ti jẹ́ yí pé àwọn tí wọ́n jọ ní the same thing náà tí ò ní kankan tí wọ́n fẹ́ fi differentiate wọ́n jọ gbé golden boot fún náà ni ẹ wá máa gbọ́ lánàá àwọn àwọn nǹkan tó jẹ́ bíi award yẹn lákọ̀ọ́kọ́ young player of the tournament Pau Kubasi
1: ẹ̀yẹ ò ní kò ní àjìyàn sí inú
0: kò ní àánú
1: kò ní èjì ẹ̀yẹn kì í ṣe wáyé pé torí pé ó ti yẹn regular for spain ni mo ṣe ń sọ pé kò ní àánú ṣùgbọ́n kí ni tó ń hard mọ́ team
0: kí ni contribution ẹ̀
1: nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ báyìí náà ló ń regular ní àwọn team kọ̀ọ̀kan
0: tó regular tẹ́yẹ́yẹ́
1: kí ni contribution bó ṣe wà yẹn ẹ̀mí ẹ̀ ni ó ní Aimé Laporte ti fi mí òun kàn án play lead role ni pé ó ń tọ sọ́nà
0: bí àgbàwo
1: ọ̀pọ̀lọpọ̀ dirty job lẹ́yìn yẹn Bakuba sì ló ń ṣe bó ṣe ń ṣe náà ló ń contribute sí attack.
0: Ọjọ́ tí mo ti respect ẹ̀ ọjọ́ tí mo respect ẹ̀ semi final ni last pass kan òun àti Lamine Yamal òun àti Kylian Mbappe òun ni last man wọ́n ti set Mbappe pass yẹn dẹ̀ ti beat ẹ̀ pass yẹn dẹ̀ kọjá ó dẹ̀ lọ pàdé Mbappe ó wá delay Mbappe tí àwọn defender àwọn yòókù fi dé ìjọ yẹn ni mo kò fá ọ̀rẹ́ kò fá ọ̀rẹ́ kò dẹ̀ sáré tọ́ba sáré sí Mbappe Mbappe ó ge ó sì ṣeéṣe kó lead sí fa kò wá fá ọ̀rẹ́ Mbappe ó wá sadomake ó sadomake ó wá lé Mbappe lọ sí impossible angu o n le lo si impossible angu ti awon other players ti won fi de ojo yen ni mo ti gbe fun pe omo yi o ti omo yi ti mature tan yanyan
1: eh pe ta ba so pe awon nkan kan wa ti player ba doju ko lati igba to ba ko jade lati igba kekere yen ma fun won ni igboya lai legbe lati face anything player to tin play yen classical lati 17 years
0: tó ti ń pàdé àwọn kanankori ó ti ń gba champions league
1: irú player yẹn tó bá represent national team ẹ most àwọn tó máa bá pàdé bẹ àwọn ọgá world cup yẹn náà kó sí wọn náà ló bá pàdé
0: lẹ́ classico already lẹ́ classico
1: Kylian Mbappe wọ́n pàdé àwọn Ousmane Dembele champions league so irú yẹn kò tún lè rí wọn ní world cup
0: kọ́ wá fọ́
1: kó wá fọ́ fún wọn pé kìíní kan
0: ó deserve ó deserve ó deserve ok ẹ yá wo golden ball àwọn kan sọ yí pé kí ni contribution kí lorúkọ ẹ Rodri pé Rodri kan fortunate ni pé irú àwọn Kylian Mbappe àwọn Lionel Messi pé ìkánnù wọn yẹn kò sí tó ní kánmọ̀ gbà golden ball tá a bá wo goal assist nkankan pé Rodri ò ní assist kankan ní tournament yìí.
1: Tá a bá ń sọ nípa pé ìjẹ́ kókó
0: kò ṣe kókó kò ṣe kò ní ipa kò ní ipa
1: ju Messi àti Kylian Mbappe lọ ní world cup yìí. Tá a bá sọ nípa pé ọwọ́ ẹ̀yìn Spain ó dúró dédé ó dúró dédé ó dúró dédé òun náà là ń sọ ń sìn pé bọ́wọ́ ẹ̀yìn wọn ṣe dúró dé yẹn agídí ni aṣọ́lé wọn fi ní 10 saves
0: nínú gbogbo látòkè délẹ̀
1: lára àwọn àǹfààní pé agbábọ́ọ̀lù yìí wá ó jẹ́ kókó dẹ̀ ń ṣiṣẹ́ bí iṣẹ́ náà ni àǹfààní ẹ̀ níhàn ni aṣọ́lé wọn jẹ cause ìwọ̀nba ní bọ́ọ̀lù tí ọwọ́ ẹ̀yìn wọn gan tí wọ́n ń clear tá a bá sọ nípa pé dm pé kéèyàn jẹ́ dm ẹ̀ ń bá fẹ́ mọ player tí wọ́n ń pè ní dm lọ wo agbábọ́ọ̀lù tá à ń sọ nípa ẹ̀ iṣẹ́ dm gangan máa yé ẹ̀ so bó ṣe ń dáàbò bo ọwọ́ ẹ̀yìn náà ló ń kọ òun ló gbogbo àwọn nǹkan tí àwọn midfielders àwọn attacking midfielders spain tí wọ́n ṣe yẹn agbábọ́ọ̀lù yìí ni gbogbo wọn rìn láìlé tó wá di pé ó lulẹ̀ lulẹ̀ tí mò ń sọ pé ó lọ ń júwèé kan mo sọ tó bá wà game tí ó sì ń form gbogbo báwọn yẹn ṣe ń join attack tí wọ́n fi bọ́ọ̀lù dára bó ṣe wù wọ́n yẹn wọ́n hàn lè ṣe bẹ́ẹ̀.
0: jẹ́ ń gbàwọ̀ èèyàn débẹ̀ tá a bá sọ nípa defensive contribution 41 ni lóní then tackles ó ní 26 tackles all over the tournament ó dẹ̀ ní 40 recoveries lẹ́yìn tó túmọ̀ sí pé
1: ó complete 1343
0: passes ní world cup ní passes tó ṣe gbé ní eléyìí tó complete bí 698 698 ní completed passes but ó gbá 1003 plus ní passes tó ṣe but completed one bí 698 passes àwọn passes tó yẹ pé tí ò nira
1: ló gbà sí so gbogbo in tó ní yẹn ká ọkọ wò pé tí ǹjẹ́ tí irú ẹ̀ ò bá sínú
0: national team yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń sọ pé àwọn kan sọ wípé ṣé bí wọ́n against agbábọ́ọ̀lù kan wípé ko go tenikan o si gba go ni bo so ye ki won o fun ni bi odun wo ni 2002 ko ni 2022 won ni Messi o go to agba ball kan to ye ko gba golden boot pe won wa fun Messi ni golden boot now awon eyan wa pada sori pe but now Rodri je wa go rara won se wa fun ni golden ball awon ti asin soro njo ni o pada soro ma pe
1: eyan ba nse ni o team ko pe won pe meta ton sise takun takun work up fun team won ibo ise to se fun team yen ibo lo fi gbe team yen de
0: e sori re wi pe achievement
1: ibo lo ki lo fi da
0: achievement to wa lara nti won wo mo
1: ka ni to gbogbo to se ni isin won ni kini kan pass o se kini
0: kan o se kini kan pass to ba ye pe quarter final abi final na ge
1: abi final
0: final na ye ge ti a ba lose final na gbogbo o se kini kan pass o se gba pass
1: o ba se lati gba ti won si bere
0: o sa se yori
1: lagba to si bere work up ko si match kankan ti o depreciate o fe kun ise ni work up ni to ba play match kan leni to ni start to da
0: I even like match mo like
1: to ma se ju
0: inu mi dun bi Rodri se gba because yo le ma je bi reference pe no it's not all about the goals it's not all about the goals cause the goals ni kan na fi na fin desire player to da
1: eh eh tun di at all place
0: eh eh so ko se go ni kan fin decide best player to ba da awon ipa ti gba gba ball yen
1: ko awon ti and then fin we pe to ye kan fun o pade mejeji
0: mejeji awon mejeji lo pade
1: ngba to pade mejeji
0: o fi ya je won
1: ganu awon mejeji
0: o fi ya je won ni na
1: o pade Messi Messi o a le gbe se Messi se gbe segbe Rodri lana
0: nibo
1: nijo to pade France na se Mbappe se gbe segbe
0: nibo le yan se so tayo ni ya so moyan lorun
1: pade gan ta lo fi jale fun ra won
0: ayo ya so moyan lorun be yan ba fi compare won na
1: o se contribution e no team o
0: so bo se je niyan tori ojo waju a je bi reference o ma da bi reference be ko se go not only go na fi decide player ele ti o ba da so tori ojo waju toropolopo lo ma n complain pe anikan go tenikan won si fe nikan ni nkankan no won wo awon nkan kokan mo won oya willi jasare friend to fe jowo ilowo jasare fun lowo eyin okay oti sana si omo olomo o buruku ju 080 lo bere re pari pelu 0671
2: press 1 to copy this tune to stand a chance to win lots of prizes.
0: Okay. Ekaso.
3: Hello.
0: Ekaso.
3: Ekansa.
0: Yes, ma. Orugo yin adupo te wa yin ma.
3: Oguleye ni Lola.
0: Adupo wo ma.
3: Odi ona.
0: Igba o le tin play cash ma.
3: Thank you, sir.
0: Igba o le tin play cash.
3: Okay,
0: elekan lele. Oh, I tell you, sister, better than any other. Congratulations, you led 50,000 naira lost on
3: you. Ah, thank you, sir.
0: So, how much you like pay you? Say, Boma.
3: Okay,
0: sir. Why pay you? I bear the details in Latin, sir, with you for me. What's the journey? What's the journey? You have to say, hey, Ben, your bunny, Jala Bukuya. Can I be messy? Can you go, Major Ken? Ẹyin kíní kan Mbappe kan ní go mẹ́wàá kan kó sì á máa á kọ̀ndẹ̀mù Rodri pẹ̀lú iṣẹ́ tó ṣe o ayé ọ̀yà sọ ọmọ èèyàn lọ́rùn o bó ṣe ìdí nìyẹn tí mo fi ní mo like bí Rodri ṣe gbà bíkọ́ tó o bá ṣiṣẹ́ káyé orí po iṣẹ́ kó o ṣe jèrè iṣẹ́ rẹ kọ́mọ̀ jẹ́ pé ẹnìkan tó wá go àwọn go penalty àwọn go one touch inú box six àwọn go kan ni wọ́n wàá fi da ìwọ́ tó o ṣiṣẹ́ àṣekára ni wọ́n wàá fi gbé ìtọ́yẹ̀kọ́ tọ́ sí ọ̀hún ègbè fún yùn bẹ́ẹ̀ bá lè sọ kálákàlá kan Messi kan Mbappe kan lẹ́gbẹ̀ẹ́ Rodri ilé ayé ọ̀yà sọ mọ́ yàn lọ́rùn ẹjẹ́ a máa lọ fótó sẹ́yìn torí pé ètò ti wọnú ètò hard work pace ìwé kan bẹ mo ti ń sọ láti bí ọjọ́ mélòó kan ń bọ̀ yóò jáde láti ọ̀dọ̀ mi hard work pace ẹjẹ́ lọ ọ̀la látún pàdé lágbára ọlọ́run títí ọ̀la ọ̀hún ẹ̀kú kalẹ̀.
4: Àwọn tí ní Splash FM la wá fẹ́ máa gbọ́. Splash FM, òun wá fẹ́ máa gbọ́.
5: Splash 105.5 FM, The Integrity Station.
6: Splash FM.

0: lọ́ọ̀dìn ló wọlé dé wẹ́rẹ́ àgò lọ́ọ̀dìn. Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo splash abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 1.5 FM pẹ̀lú Àmínà Adétun Badmus. Ó máa ṣeré gidi.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Spread your wings on Splash 105.5 FM.

0: ìgbàládùn ti yín yẹn gan. Yes. Ó là wá ṣe bẹ́ẹ̀ tá a fi tẹ́lẹ̀ rí wa níkànnì ti ọmọlúàbí.
1: Bó ṣe rí nìyẹn.
0: Agbẹ́dẹ fún yín bẹ́ẹ̀ bá wo fìlà yìí. Ẹ̀rí bí ó gẹ̀ sí.
1: Yes.
0: Kí lẹ sọ.
1: Àbí mo parọ́ ni fèétì. Orí ibi tó bò di mo ń sọ fún náà ni.
0: Kí ni fèétì ń wò? Kí ni fèétì ń wò?
1: Gbogbo irọ́ òun mọ̀ ń wò yí Ọlọ́run ti ẹ̀ mọ̀ ni.
0: Ọ̀dà.
1: Ẹ ń wò yí Ọlọ́run ti ẹ̀ mọ̀ ni. Àbí gbọ́ kí ló ń wò? Mọ́.
0: Agbẹjọ́rò tó bá dantọ́ dáadáa, mo fẹ́ kọ́ máa yí.
1: Irọ́ alẹ́ àbádé bẹ̀
0: yẹn. Mo bá di fọsifọsi.
1: Bó o bá di èmi ò tèmi ó tu.
0: Àwọn ìfọsí yẹn sì ń yí
1: o. Bó o bá lo di èmi ti tu sọ́tán. Bó o bá lo fẹ́ lo èmi ò tèmi ò se.
0: Yóò sọ pé olúwa mi ìwọ̀ mi o.
1: Irọ́ ikẹ́ ti ẹ̀ sẹ́lẹ̀ ní ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀.
0: Kí mo ro nìyẹn o.
1: Ni wọ́n gbá lọ ilé ẹjọ́ gbé àwọn fẹ́ kọ́ra wọn o. Wọ́n ti jọ fàáfàáfàáfà wọ́n jọ fẹ́ kọ́ra wọn.
0: Ó lè bí ọlọ́ pẹrẹ rè
1: é. Lọ́ba di ọjọ́ tí wọ́n fẹ́ dájọ́. Nígbà ni ìjọba yìí o ẹ̀ máa bọ̀. Àwa yanjú ẹ̀ tán yẹn yẹn. Nígbà ìyàwó yọjú àtọkọ, ọkọ yọjú, ọwọ́ sọ tiẹ̀. Ngbà ìyàwó náà ó dé lọ́jọ́ tí wọ́n fẹ́ tún wọn ká o. Nígbà ti bẹ̀ wọ́n àwọn dé àwọn fẹ́ túra wọn ká
0: ní
1: wọ́n ń bèrè wípé kí ni ẹ bá wà lónìí wọn ni à kó kálukú ọmọ ọlọ́dọ̀ tọ̀ ni èwo náà wọ
0: ìpínlẹ̀ àǹkó ni ẹ sì jọ wọ́n sọ tẹ́ẹ̀fì ṣe sùn náà pírí
1: wọ́n bá là ń kó ni adájọ́
0: ni
1: láṣùfà
0: ṣe
1: èyí sì ṣe tẹ́tẹ́ ẹ bẹ́ kọ́kọ́ gọ́ra yín
0: báyìí
1: kálọ̀ èmi ládájọ́ ni ó yẹ kí ọkọ mú kan lọ abolongo kí wọ́n mú kejì lọ. Kí ló ń kọ rẹ̀?
0: Kìrìkìrìkì wọ́n yàwọ̀ tọ́ lórí
1: kì. Ẹ̀yin tan ilé ẹjọ́.
0: Wọ́n ń tàjọba.
1: Ẹ̀yin gbálé ẹjọ́. Ẹ̀yin gbálé ẹjọ́ sí
0: fún mi. Wọ́n fẹ́ máa tan ìjọba nìyẹn.
1: Ẹ̀lẹ́ fẹ́ kọra yín. Ẹ wá wà kọ́ wà ilé ẹjọ́. Ẹ̀ní se bẹ́ẹ̀ mọ.
0: Ẹ̀ní se bẹ́ẹ̀ mọ.
1: Àbí òdo ló fẹ́ kó ìyàwó rẹ̀? Àbí òdo ló fẹ́ kọ́ ìyàwó rẹ̀? Wọ́n wá ti kọra wọ́n ti ní. Àwọn anybody ò se mọ́ o. Wọ́n ti fà fà fà wọ́n ti tọ̀ tó ti bẹ̀ tó tọ̀ sí ti bẹ̀ sí. Nígbà tí yóò dìjọ wọn fẹ́ kọra wọn.
0: Kí ló wá ṣẹlẹ̀ níbẹ̀ yẹn?
1: Ìṣọ́lọ̀ ń tanú ìyàwó
0: ni. Àlàyé ti pín ọ̀gá bàbà.
1: Àti tún yín ká.
0: Àgbàdo lógbìn.
1: Ti ẹ ti lọ fẹ́ lómi ni wọ́n ni àwọn náà kọ. Bàbá náà ni. Bàbá wo
0: ni ẹ ṣe bẹ́ẹ̀?
1: Àwọn náà ni wọ́n gà sáyìn
0: ní. Ẹ jẹ́ kí n ronú sí géèmù tí ń ba ọmọkùnrin yìí tí ń pín gbígbé lọ ilé ẹjọ́.
1: Àríwá ni.
0: Géèmù ńlá kan ní lọ́tọ̀
1: àgbàdo. Géèmù bú wo ló fẹ́ wá?
0: Fi géèmù lẹ̀. Èyí olúwa mi adájọ́ mi sẹ́ ẹ ní gbogbo kínní gbogbo kínní gbogbo kínní yìí. Oúnjẹ sẹ́ ẹ kí ló pélé?
1: Èwo mẹ́.
0: Kí lẹ́lẹ́?
1: Irọ́ ó dín dòdò ni o. Dòdò ló dín.
0: Èyí nǹkan.
1: Dòdò ló
0: dín.
1: Ọsẹ
0: ẹ máa lọ sátà ayélujára ọjà rí kẹjẹ àpàdé ńbẹ ojú òpó facebook ni ẹ ṣe àwárí ẹ ní tọ̀nà /fm105.5
1: ní
0: ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ kí o máa ṣe kíni.
1: Bó ṣe rí nìyẹn o.
0: Gbéra ẹ máa bá wa pin mẹ́wàá mẹ́wàá ẹ ẹni kọ̀ọ̀kan gbáńkọ́ gbìrè ẹ ní dáràn o.
1: Ami.
0: Ọ̀run sì ní dá wa.
1: Ami.
0: Agbára Ọlọ́run Tọ́lá ni. Aládélájà lorúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ ọmọ tán sọtán sọtán gbùráyé.
1: Yes kẹ.
0: Àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ńbẹ.
1: Kúnlé ọmọ anífowó ṣe náà lorúkọ tèmi ojúlówó ní ìka ìpìrìsẹ́ńtà yín náà ni ẹ kúnlé o ẹ káàsán sórí ìròyìn gbáńkọ́gbì. Àwọn ìṣẹ̀lẹ̀ lónìíràn tó ṣẹlẹ̀ tí a fi ń mú wá láti máa jẹ́ èyí tẹ̀yìn ó máa fi kọ́gbọ́n lápá àtọ̀dọ̀ ti yín ni ìròyìn gbáńkọ́gbì a mú wá láti ṣerùbà yín débi tá a fi jayé láyà pín
0: ìpín
1: ẹ máa fi kọ́gbọ́n ni. Kápórí àkòrí ká ti fi mú ìròyìn lọ́sàn òní ká tó wọnú àwọn ẹ̀kún kẹ́kẹ́ ìròyìn lóní kẹ̀ǹkẹ̀ lúkẹ́
0: tolóko
1: fi gbowó ọ̀fẹ́ la fi fún ni ọ̀fẹ́ làwa náà
0: dà bọ̀lẹ̀ fún un pẹ́ǹsẹ̀ mọ́ ó lè àṣù
1: kí ni ó ká ìròyìn mọ́ bó o bá lò ṣe mọ́ èmi ò sọ pé ǹsẹ̀ mọ́.
0: Ìyá máa dùn mọ́jú adájọ́
1: ẹ̀yà máa dùn
0: ẹ̀jọ̀ sọ rẹ̀ mi tọ́ bá sọ pé
1: màá lọ́dọ̀ òun ò ṣe mọ́ màá ní màá lọ́dọ̀ àìsí get interest most interest
0: máa dùn máa lè pé madamu ṣe gbọ́ orin bàbá arúnà
1: tí ìkórìtà mẹ́ta làdájọ́ sí yẹn.
0: Adájọ́ gẹ́gẹ́ máa
1: wà confused
0: yóò wà nítorí fẹ́ẹ́ dàrú yóò ní ìtọ́sílẹ̀ ni pé ẹ pé family wa ni
1: lọ́tún ló sì
0: 22/2/2027 family yìí ni ọ parí ọ̀rọ̀ ẹ lọ sí family mi sẹ́. Ó yẹ jẹ́ ká lọ sínú ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ayọ̀mọ̀ rèé. Wọ́n ní ẹgbẹ́ iléeṣẹ́ ọmọ ogun ti orílẹ̀-èdè nàìjíríà wọ́n jà fitafita ọ̀ láti pa gidi náà ìjínigbé kan e si ba tun se be ba nkan je ma wo mo ile de Nigeria lara nibo ni sele yan ti wa dan ko gbi ni royal yo lai side fun indo ni
1: be ni
0: e royal yo le ti wo mo gbo
1: ami o
0: awon ile ti wa nbo leyin eun egbo ni ani ke leje ruru
1: be ni
0: e fi si agbo fi kogbon ni be yan ba yo kuku si o
1: to
0: lo n fe gba eti o
1: so pe ba oko mi ti o ni ta
0: mo ba lap so ba ko osisi
1: olohun
0: ko gbo se ewu
1: je ki so ka so ba re ko gbera tan
0: se yan o ba ti du ore
1: tadi mayin ni je be o
0: control
1: u turn ni o
0: gbera tan ma je ni ko
1: ko me be je ti jona ko mo ko na mo ti a
0: o pari nu o mo pari wo pe mi oja emi oja emi oja emi oja emi oja emi oja emi oja
1: olohun ku sa nu fun
0: wa igboro dun bayi Ọdọ abala ikeji onko won ile ise olopa nko won mo tun lo tara tara ije iwadi alagbara to ti de o ta lowa tun mu ogbe won to tun belu be
1: kilode
0: ah awon eyan melo ti awon budo to ni ona lowo se kun o fe pada gba mu ngba ba di arin gbogbo e mo ipe gba nko
1: okay e gba kori ele ikedi mu o ni ipinle ti benue arabirin kan iyawo le ni owo ti pada te bayi lori esun wipe won lo gba emi lenu omo oko e
0: ajo
1: oko re fe obin keke kan mo nkele kan sita niyan won si bi ma fun ama abalu ati ababo o fogba lomo koroye ati ogbe etan o sa fi tan arabere yi wale o leyin ore yin o si demi omo na omo osu meji o demi omo ile gbodo isele gbanko gbi to lagbara pupo pupo ni keledumare ko saanu fun wa
0: amen
1: ama nilu ibadan
0: aha
1: ti se olulu fun ipinle ti oyo won ni owo sikun awon osise leto abote ko adegojali leyin ore yin won pada ri okada lopopo ti won jigbe o won pada ri gba nipinle oyo ta wa yi gangan ni isele gbanko gbi ye lo ti sele agbegbe wo lo ti pada sele ni ipinle ti oyo be si ni apa abo lo ti pada waye e sa ma ba wa bo lori awon iroyin lo ni ranran to pada di gbanko gbi
0: wa yo da e je ka tun lo sori akori miran to di bi pe gbanko gbi won ni ile alaja meta kan o enagbori ile feju keke oba lalejo won ni na hun ojo oba nkan je oba dukia je o ṣùgbọ́n abala ìkẹjì ìṣẹ̀lẹ̀ tí a ń sọ nípa rẹ̀ yìí ń kọ́ wọn ni ṣòun tìlú ògbómọṣọ́ mama ti ṣàlàyé o pé ẹ dákun ẹjọ́ jàre o níbi ọ̀rọ̀ dé báyìí kẹ́síkó ni ẹ̀rù ń bà mí ẹ mọ̀ wá bá nǹkan jẹ́ mọ́ ńlá ètò ààbò ẹ̀yìn náà mọ̀ pé kò fẹ́ yín kẹ ẹ̀rù ń bà á nítorí náà ń kọ́ olè azuz
1: yóò mẹ́n
0: kí ẹnikẹ́ni ọmọ àzọ pé bàbá rẹ bá mówó ọdún mi ń bì kò ṣe é gún ọdún lọ́dún
1: yìí
0: nílùú ògbómọṣọ́ ọ̀dà àwọn ọlọ́jẹ̀ ńkọ́ àwọn náà má sọ̀rọ̀ o kábíyèsí náà ṣòun ti dúró ògbómọṣọ́ kábíyèsí o kábíyèsí o kábíyèsí náà ṣe àlàyé ohun tó fa sábàbí ṣùgbọ́n àjọ eléyìí tó ń korojú sí gbígbé àti lílo egbòogi olóró láwùjọ wa o wọ́n ní àwọn náà ti ṣe lálàyé wípé ọwọ́ ṣèkún òfin ọmọ rìn tààràtààrà tramadodo wọ́n ní ọwọ́ gbà mú báyìí wọ́n kà ní ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà owó rẹ̀ tẹ̀lé olúwa tiwa wọ́n ní owó rẹ̀ tó bíi mílíọ̀nù mẹ́tàléní ọgọ́ta ọ̀dá dúró nù lẹ́yìn tí mílíọ̀nù kan ti dá dúró ètúbẹ̀ ńkọ́ o 1.63 million naira báwo ló ṣe wá jẹ́ gbáǹkọ́ gbìyànjú fọ́sùn òní àgbọ̀n yẹ́bẹ́ ṣe ti gbọ̀yìn o.
1: Ẹ jẹ́ wo ìròyìn eléyìí ìròyìn tó bani lọ́kàn jẹ́ ni ìṣẹ̀dá òní jẹ́ bá wọn ṣìrìn nínú ayé àbò elédùnmarè tó kẹ̀dẹ̀ nípọn ju ewúrẹ́ lọ edùnmarè yóò máa fi bò wá ní gbogbo ìgbà àwọn kan tí wọ́n ń wá iṣẹ́ kiri lọ́tún lọ́sì mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n jẹ́ ọ̀dọ́ lẹ̀mí ti padà bọ́ lẹ́nu wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó padà dẹ́mi wọn légbodò ní ìpínlẹ̀ sokoto ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ọlọ́run kò ṣàánú fún wa káàbọ̀ ẹ̀kọ́ sì máa dájú lórí wa àmọ́ àwọn afurasí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan ni ọwọ́ ti padà tẹ̀ ní ìpínlẹ̀ anambra lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìjínigbé ni ọwọ́ padà tẹ̀ wọ́n lé lórí síbẹ̀síbẹ̀ náà àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan náà ni wọ́n ti ń pèpè fún ìgbìyànjú pàápàá látọ̀dọ̀ àwọn agbófinró lórí àwọn afurasí tí wọ́n jẹ́ ojúlówó afurasí lórí ìpani ní ìpakúpa kan tó wáyé ní ìpínlẹ̀ ti èkó wípé ibi ìbọn bá wà kódà kan wọnú hólẹ̀ ẹ fi wọn jáde ẹ jẹ́ kí ọwọ́ òfin kó mú wọn kí ìgbìyànjú ìdájọ́ òdodo kó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ sórí àwọn afurasí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì náà tún nìyẹn náà.
0: Ó dá gbáǹkọ́gbì mìíràn rèé wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ilé tó wà ní ibùgbé akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti aládàáni òun náà ni wọ́n ti bá àtàbọ̀ ń bọ kálukú wọn ni wọ́n ṣàlàyé pé ẹ dákun ẹ jọ̀wọ́ jàre o àfikún owó yìí ó ti pọ̀ lápọ̀jù ìjẹ́ ń bu ọ̀rọ̀ dé dúró wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ bá ṣàlàyé pé ẹjọ́ ń torí ọlọ́run o àìrí kinní kan fẹ́ ni mú wọn lọ ṣe wọ́n gbọ́ṣẹ́ kinní kan ó ní ẹ dákun torí ọlọ́run ẹ ilé ẹ̀kọ́ wa gangan báwa náà bá ní àwọn ibùgbé tó dáa tó dùn wò tó bojú rí àwọn akẹ́kọ̀ọ́ ní àǹfààní láti máa wà ń bẹ́ẹ̀ wọ́n ní ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ gòlé àwọn ìlànà pípèsè àwọn ilégbè tó tura tó rọrùn tó bá gbà mu fún àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn nílé ẹ̀kọ́ gíga yunifásitì ìlú ìlọrin abala ìkejì ọ̀rọ̀ ọ̀hún kọ́ wọn ni ẹ̀jẹ̀ mọ̀yẹ́ pé nípínlẹ̀ tọ̀sùn wọn ti kéde ẹ̀yàyà báyìí pé ẹ wò ẹ má bọ̀ wá ẹ wá bá wa gbé ọkàn wa balẹ̀ ìjẹ́ kí ló fa sábàbí wọn ní agbègbè tó jẹ́ ibùgbé ti àwọn ẹlẹ́sìn islam wọn ti ṣàlàyé o pé ẹ fẹ́ dókòwò ni ẹ fẹ́ dálé iṣẹ́ lẹ̀ ni ẹ fẹ́ bá wa gbé ni ẹ má bọ̀ lágbègbè tiwa nípínlẹ̀ ọ̀sùn àlàáfíà dúró kórìkórì
1: sí
0: apá ibi tá a wà ni ìwé ìròyìn the nation ló kọ́ gbáǹkọ́gbì rẹ̀ fọ́tẹ̀ ọ̀sán òní o.
1: ọ̀kẹ́ yí ẹjẹ́ tún wo ìròyìn míì tó padà jáde lápá bí o kẹ́ ẹ mú kẹ́ ẹ gbà á dání ní ìpínlẹ̀ ogun àwọn èèyàn méjì tí wọ́n mú sí ìgbèkùn ni wọ́n ti gba òmìnira wọn kúrò ní àkàtà àwọn ikọ̀ ajínigbé o lẹ́yìn tí ọwọ́ ti pààrọ̀ ọwọ́ wọ́n san owó ìtúsílẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ni ìròyìn yẹn fi balẹ̀ bàgẹ́ sí apá abẹ yẹn o ọlọ́run yóò kúkú ṣàánú fún wa àbú ẹ̀ yóò sì máa dájú lórí wa síbẹ̀síbẹ̀ náà àwọn agbébọn wọ́n jọ̀wọ́ àwọn ọmọ ìyá méjì lẹ́yìn tí wọ́n padà jí wọn gbé ní ìpínlẹ̀ ti Benue ìròyìn náà ìròyìn tún padà balẹ̀ sí apá abẹ yẹn kọ́lọ́hún kó tún ṣàánú fún wa láwọn apá abẹ yẹn náà o.
0: ọ̀làgbàrá pọ̀ o.
1: ó nípọn púpọ̀ púpọ̀.
0: ọ̀dà pẹ̀lú èyí ẹ jẹ́ ká fomi lánì àfẹ́ kẹ́nikẹ́ni kó lọ ní ẹ̀jẹ̀ rúru àbájì ẹ jẹ́ panu ṣẹ́kẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpínlẹ̀ ọjà ìkànnì ọmọlúàbí àgbà owó wà ń bẹ̀
1: ìmọ̀lẹ̀
0: ìyáṣù nù òun dá a débi pé a máa tẹ̀lé ìyáṣù lọ bí ó bá ti fẹ́ gbọ́ṣẹ́
1: iṣẹ́ ìwo
0: ìwé ìròyìn ni o the punch ni
1: bẹ̀rẹ̀ wẹ̀ iye ìyẹn tí mo fi wà jọnu
0: a sì mọ́ mú lọ́ba ìlọ lọ́rùn
1: tó bá jẹ́ ìyẹn wípé ká wówó ká wá iṣẹ́ kílókọ rẹ̀ mo fi wà jọ ọ̀pẹ̀lẹ̀ sì
0: àti bọ̀sùn bọ̀sùn náà ká yẹn nu inú the nation náà bí ẹ jẹ́ kí àgbà owó kọ́ ṣe bẹ́ẹ̀ tó pe owó fà ìdí agbára ti ẹ̀kún lọ́sàn yìí
1: bùkátà
0: àgbà owó pọ̀
1: pé
0: owó yẹn ọgbọ́ gbà ni o.
2: ẹ kú ilé o ibi ń pa kà á sí nǹkan sí mi la.
3: ẹ káàbọ̀ ìyá mi kí lẹ́wàá jẹ báyìí o.
2: ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ mo fẹ́ kó sọkutu ọ̀rọ̀ kó gbá yagiyagi mo sì fẹ́ ní kíákíá ṣé ẹ lè ṣe é sà.
3: bẹẹni ìyá mi golden penny noodles ló lè ṣe.
4: golden penny noodles bí wọn ṣe fẹ ló ṣe rí jẹgbádùn ojúlówó adùn golden penny noodles.
2: o ṣeun ọkọ mi bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí.
3: ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
4: golden penny noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
5: ooh wow come taste the nourishing goodness of the new bubble 100. Bubble 100 is another milk drink in a whole new 210ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
6: Mo ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
8: together.
9: Babe, why are you frowning for me now?
8: Come and make noodles for me.

0: olúwaye ti wa ti pàṣẹ kò gbọdọ̀ sá níbo bí ti ń wo kiri ọmọ sọ ṣá kò lágbára kó tún ní àmọ́ ìlànà kámọ́kárò yìí
1: ìyẹn gangan ló fẹ́ ìyẹn gangan ló fẹ́.
0: Ó dá àgbà ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣílẹ̀kùn àjẹ́ pé àtẹ̀mí àti ilẹ̀ azu ọ̀nà owó la gbà wọlé lọ́sàn-án yìí.
1: Ó yà gbéra tán ìmí náà wà pẹ̀lú ẹ̀ ọlọ́mọ wà pẹ̀lú ẹ̀
0: ilá àti kájú
1: ẹ̀ wọ́n ma fi ṣe fàájì
0: fàájì
1: wọ́n èsè
0: okò tá a níjú ń wò náà nù
1: ẹ̀ ẹ̀ àtúntì dé
0: wọ́n sì ní èwo èwo ò sí kíni
1: fọkànbalẹ̀
0: èwo ò sí kíni
1: mọ wọrí
0: mo ní john tiẹ̀ ló ń jẹ́ báyẹn
1: mọ sákúlá ròdù ni
0: ìlọ ló ń jẹ́ báyẹn
1: pẹ́ẹ́lẹ̀
0: tí wọ́n ti parí
1: ẹ̀ ìwọ ló wá mọ̀
0: á ti lọ́la ẹ dákọ̀ abẹ̀bẹ̀ ni á lọ wo jagalajogoro jagalajogoro
1: ìwọ ṣebí ọdún náírà nàmínàlẹ̀ ló ti lọ inú gbẹ̀yìn o lọ ní ìsinyìí ni
0: lọ́bù
1: tí wọ́n bá sọ pé títí gbalasa lọ́nà wo gbogbo ọ̀nà ló gbà wá o.
0: Lẹ́mi tí mo lọ sí Fatuma ní ọ̀sẹ̀ tó kọjá yìí ẹ̀ẹ̀mejì mo lọ sí
1: Fatuma. Ẹ̀sìn bí Fatuma ló lọ́wọ́ lọ́wọ́.
0: Láti apá Bísẹ̀bẹ̀ Kọ́lá gbà lọ́wọ́
1: Angẹ́lì
0: gbé ifo bẹ̀rù. Ọ̀nà òkọ́ sọ́nà òkọ́.
1: Jamasu.
0: Astagafula.
1: Astagafula. Rosidivizeya.
0: Bẹ́ẹ̀ bá ń lọ ẹ̀dàkùn ẹ̀dùrà yín ṣírí mu ni bí ọba gbọ́nù jìgìjìgìjì ẹ mọ̀ ní àlẹ́ àlù sọ pé bíi ti lọ skoda.
1: Àlọ́ náà títí gbalasa ni títí gbalasa ni.
0: Ọlọ́run yóò ṣàánú wa.
1: Amen.
0: Ọlọ́run ìjọba lọ́wọ́ wọ́n ní ìyànjú onípọ̀lámù ni. Ọ̀dà ẹ jẹ́ ká gbẹ́yìn lọ tààrà tààrà sí àtayébíjára ní àgbáyé ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà Splash FM 105.5 Ìbàdàn. Bákan náà kí wọ́n máa fọkàn tẹ̀lé wa bọ̀ ẹ̀yin tẹ̀ ń bọ̀ wá lórí rédíò yín àkíyè pé ẹ ṣeun púpọ̀ jù ẹ pé onílé ọwọ́ ọ̀tún ẹ pé onílé ọwọ́ òsì tẹ̀níwájú ńkọ́ ẹ ké sí àwọn tó wà lọ́wọ́ ẹ̀yìn ẹ wá gbé gbòǹgbòǹ sẹ́nu pé àkókò ọ̀hún tó ti tó ìròyìn àgbọ̀ fi kọ́gbọ́n gbáǹkọ́
1: bí.
0: Wàyí ó dá ẹ jẹ́ ká gbéra tá ò ká wa lọ sórí ọ̀rọ̀ kan tó jẹ́ wípé gbáǹkọ́ gbìn ní ṣe wọ́n ní ó ṣe ni láàánú púpọ̀ jù wípé ìjàmbá iná èyí tí ṣe bẹ́ẹ̀ tí gbó ilé fẹjú kẹ̀kẹ́ o ó bẹ̀lú ilé kan alájà mẹ́ta ni wọ́n ní ilé tà ń sọ nípa rẹ̀ yìí ó wà ní agbègbè kan ilé ìtọ́jẹ́ kẹ́tù ìkọ̀sẹ̀ nípínlẹ̀ èkó ńbẹ ìjẹ́ngbà tí ẹni tóun jẹ́ àdarí ìyẹn fún àjọ tó ń dọ̀la ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ èkó ọ̀mọ̀wé olúfẹ́mi dámilọ́lá nígbà tí ó ṣe àlàyé ọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́ ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ojúlé kọkànlá ẹ̀yìn oní òpópónà ti àdémọ́lá táíwò ó ní ẹ̀wò ibẹ̀ gan-an ni ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tó ti wáyé ìjẹ́ kí gan ló fa sábàbí iná gborí ilé fẹjú kẹ̀kẹ́ ó ní ẹ̀jẹ̀ mọ̀ yìí pé iná tà ń sọ nípa rẹ̀ yìí ní ṣàdédé ó náà ní iná ọ̀hún ọbẹ̀ jáde o ó ní àwọn èèyàn ń pariwo fáyà fáyà fáyà ilé alájà mẹ́ta tó sì jẹ́ wípé àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń gbé bẹ́ẹ̀ ó lóun mú náà ǹjẹ́ kí ni tó fa sábàbí iná náà ó ní ìbéèrè tí gbogbo ayé ń béèrè rèé lẹ́yìn tó sì jẹ́ pé títí di àsìkò tí wọ́n ń ṣe àkọsílẹ̀ ìròyìn táǹkà yìí kò sí ẹnikẹ́ni o tó lè fìdí ohun tó fa sábàbí iná ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde èyí tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbáyé gbádùn àwọn ará ìlú nípínlẹ̀ èkó nígbà tí adarí ibẹ̀ tóun ó sọ̀rọ̀ àfọlábí olúwalẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí òun àwọn àjọ tó ń dọ̀la ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ó ní kálukú wọn o náà ní sáré tetete ó di wọ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ó ní bí àjọ panápaná ó ní àwọn náà gbìyànjú púpọ̀ púpọ̀ jù ó ní àwọn òṣìṣẹ́ àjọ náà tó jẹ́ ti iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ èkó àti àwọn àjọ tó jẹ́ òṣìṣẹ́ tó ń dọ̀la ẹ̀mí ẹni kúrò nínú àwọn ìṣẹ̀lẹ̀ àbáàdì ó ní kálukú wọn wọ́n kọ́ ipa ribiribi láti rí dájú pé ẹ̀mí kankan kò bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn nígbà tí ó parí àtúntunu rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni a sọ fún yín ṣáájú pé àjọ eléyìí tó ń dọ̀la ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àjọ eléyìí tó ń dọ̀la aráàlú kúrò lọ́wọ́ ìjàm̀bá ó ní kálukú wọn dúró wárowáro bẹ́ẹ̀ wọ́n ṣe ìṣe agbára kọ́ lọ́run ọba jọ̀wọ́ kó má jẹ́ kí inú jó wa kó mọ̀ jọ mọ́ wa kó mọ̀ jọ dúkìá wa
1: ẹ
0: jẹ́ kó wa náà máa kíyè sára iná tá a bá lò nílé wa ẹ jẹ́ ká máa pa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa kíyè sára ẹ ń fi iná dáná ẹ rí pé ó léwu
1: ó lágbára púpọ̀
0: ẹ jẹ́ a máa fura púpọ̀ púpọ̀ jù a dáná pẹ̀lú afẹ́fẹ́ gas ẹ jẹ́ a rí pé a pa pátápátá ẹ jẹ́ a rí pé iná wa tá a ti fi sí ojú òpó kan mọ́ kó múná wa on ẹ jẹ́ ká pa kó wà ní off ọlọ́run ọba yóò ṣàánú wa.
1: Àmì o ẹ jẹ́ wò ṣẹlẹ̀ gbàǹkangbì tí mo ń láǹfààní àti rílápá bí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe
0: kó tó tẹkọ̀ létí ẹ̀ ń mú ọmọbìnrin jù nù ọkọ̀ fún ọ se ni wo mi o ri po kemi o to mi mo dangaja a mi gba nkan lowo mo yin ni
1: eh ko si si se ri baba re ni
0: a baba mo mo
1: baba re ni
0: a mo mo lo le
1: o lo dariji
0: o lo de leyin bimbo
1: o nko de leyin bimbo
0: omo re bi yan
1: mama re re bi osun
0: boroko to bi oka
1: ah wo lo
0: omo da o dejo ni so nbe bayi ni so gba la
1: jo
0: ni so ni beyin
1: o ge yi ejo wo sele kan to sele Letter bi won ti se apejuwe oruko arabirin kan Edo Ugede eni odun 25 ni owo sikun awon osise leto abo ti te bayi fun esun ti won fi kan wi pe o gba emi omo osu meji
0: Olorun
1: ti se omo oko e o da emi omo na o da legbodo leyin ti won ni isele isele ni agbegbe kan ti se ward ti igbo iku gbaki ni ijoba ibile ti gwa ni ipele ti benue iroyin gege bi ati gba iroyin na jo te ki isele alabadi to sele yi won wo sakun re wipe yi to bani ni okan je pupo pupo ni latari wipe awon eyan mo se imo ti ari ki kuku gborun asebi
0: beni
1: won ni obirin yi eleyi ti won ni ile oko re to wa ko ti bimo ama o pe arabirin ti oko re ti ba sere nta sugbon o gege nita ige to si pada ge yen isu olohun ta sinu omo ti bi o sa fi bi omo o fi bi ma o wa gbo se ona igilode ara isafara eji o ma bo nle ma bo nle awon eyan koda te ma won molebi gan awon na wo ipa inu obirin idun si
0: oluwa
1: o ma se o
0: obirin
1: obirin lorde oko ni ama balo ati ababo won ni kopẹ o sigba ti omodebirin na to de ile won si nse daada sira won leyin oreyin kobirin yi ko kan lo si oja lati lo ra nkan lo pitu owo re o si gbemi omo osu meji ti se omo oko re leyin oreyin ikegbajari ibode o ngba ti arabirin na ti o fi de jebete ti gbo mo le lowo nkan ti baje pupo pupo tori bi pe isele gbankan gbi o pada sele nbe leyin oreyin won ni owo osiku awon osise olopa o te o ama ko to di wi pe awon olopa nko ti won de awon omo gboro ti awon ri si isele to sele yi won le eyin o ni se leyi ko ma je odaju eyan
0: ayi
1: ba je wi pe o ba niru re ni o ni se be se bori omo ni ti epo mo wa yi
0: nigba ti o ti e gba ki lo gba
1: won ba gbe arabirin won fe se idajo owo fun ama igbianju ati tede debi awon osise leto abo won da won mo gboro ilowo ko o lati ma se idajo owo fun arabirin yi be na ni asi pada mu si akata ile ise olopa lati le gbe ko le fojuba ile ejo eni odun 25 to gbemi omo oko re ni akata won ni ipinle ti benue isele gbankan gbe lalagbara to sele yi
0: kọlọrun ọba kọjọ ki o ma so wa nbe
1: ami o
0: mo gbagbọ bayi yo ti be se kabamọ
1: abamọ duraju eyan oro nbe
0: ojo na lọhun ko ti wa so
1: abamọ igbe wa ju tele
0: ko n so pe won ogba o
1: abi
0: ko won kuku fakunrin ile o abi ki n so pe ko ma gba mo wa le o
1: abi
0: yo ti ma ko awon orin to ni agbara
1: ah yo dadan niyan so banka niyan
0: be ni
1: so banka ni
0: a le ran le wo o le jade lasiko to wo eyan odaran ni o
1: be ni
0: koko lo fin ni o
1: wala to ba mo be ni yo pe ha se be na ni iseju melo ni idajo fi sare waye be ko ju ba na lo
0: a fi suru o da je kemi o gbe yin lo sinu isele yi ikilo lo je fọtẹ kẹrẹ ti kẹrẹ àwọn alálòpọpọ ta mọ sí ọlọkadà wọn ni a ti gbé ọrọ kan ò lọ sákàtà àwọn ọlọkadà gbogbo èyí táwọn ṣiṣẹ òòjọ wọn ní gbogbo òkè odò pátápátá iléeṣẹ ọlọpàá òkè odò nípínlẹ èkó náà ló ti ń ṣe lálàyé wípé gbogbo àwọn ọlọkadà o ẹka eléyìí tó ń dóòlà ìṣẹlẹ pàjáwìrì wọn lójú pópó ó ti ṣe àlàyé ọrọ wípé ẹ jọwọ jàre bẹẹ bá gbé àwọn kọ́ítọ́mọ dáadáa ni ẹ jọ jàre ó ní àwọn ìlànà òfin ó ní àwọn ìlànà àmójútó kan láti rí dájú pé ẹ lọ rí ẹ bọ rí bí ṣẹlẹ bá tiẹ wá ṣẹlẹ àjẹ wípé irúfẹ ìṣẹlẹ bẹẹ kò ní dẹmi ẹnikẹni légbodò látàrí àwọn ìwà èyí tó jẹ wípé kò lágbára tó nǹkan nínú gbólóhùn ẹni tó jẹ adarí ẹyin òfin iléeṣẹ ọlọpàá ti òkè odò lẹni tó sì ń sọrọ lórúkọ iléeṣẹ ọlọpàá ọhún ẹyin inspector ns ekeke nígbà tó ṣàlàyé fáwọn oníròyìn ó ní bẹ́ẹ̀ ni ṣe rí àwọn bọ́ta bọ̀ǹbọ̀ báyìí o àwọn bẹ̀rẹ̀ sí ní gùn lé àwọn ìlànà ìlanilọ́yẹ̀ o ni ilanilọye tan so nipa re yiun awon olokada eledua ko mo se won le sin okoku ni o ni opolopo lara awon ole azus o ni awon irinse nbe nle o ni awon alakale ta la fun won ofe wa okada loju popo
1: yes
0: ohun to fi bori re ogbodo wa nbe
1: o se pataki lara
0: owoto bo ba ri na pupa totan ya o so pe ko te duro ma se su siwaju o ni gbogbo awon ilana to ro mo ka lo kabo loju popo awon olokada nrufin o le to si je pe ijoba ipele ko se to lati fi eni kene to ba kolu ofin la pe nbe nigba ti o pari atotonu re o ni be ni ijoba ko wa si gboro aye ka tu wa ran yin leti awon ofin te nkolu leyin eyi ofin ohun yo gbona jojo o yo bere ise eni kene to ba kolu ofin na oliasu
1: yo men
0: ti a ba gba mo se ko bayi ta na lo e waro waro sinu ibawi to doso e da ko ejo jare e mo ba ijoba lo ko je o e mo so ijoba lenu eyin na le na gan iwe iroyin the nation ojo we karun din ni ogoji e keka so we waju iyan na kan wa ni pin ni oyo
1: be ni
0: olokada to mo pe o fe koja oju nkan ofin ti so fin pe e gba ibi ti a wa ko to joko si yo le ri yin ninu dingi e pe labaja nbo le yin mi
1: bo se ri
0: e ya jade foro
1: lapake mi o ni suru
0: oni mo pe
1: ko si ti an pe suru o sinu dictionary won
0: e fe fona eri pe bi te wa iko tabi meyin lo fori so be se ko ye ke yan duro ko wona ke wo ke wo si fere o le bi ona olohun oba ko ni je ka ka hanra wa le mo
1: emi
0: o si mo jo pa lo ngo legbe ti la bayi ni ti o lo lo kun ne waju ajagbe
1: ko olohun o so wa
0: bi de mi ti ogbo ke si ko olohun ko sanu wa nbe
1: ba bi de mi wo tun
0: ogbo ke si
1: ba tu ranji
0: aje ngbo
1: okay ejo wo isele ti o pada di gbankogbi yi isele to ni agbara ni gege bi akosile ti n pada je gbankogbi won ni awon odo mesan ototo kan eleyi ti won wa ise ona ti je ona ti mu ona ni ohun ti won wa kiri sugbon won pada pade n to pada so won di irorun arimobo ni fona ifansu latari bi won ti ni isele gbankogbi to sele yi sele yen ni ijoba ibile ti yabo ni ipele ti sokoto ni bi ti eyan mesan ototo ti won je odo langba ti awon na ngona bayo si ona ti je ona ti mu won to je ise ojo ti won wa kiri o ama leyin oreyin o pada bi gbankogbi fun won ni o tori isele isele lojo jima nigba ti awon olugbe ni agbegbe ti yabo ni ipele ti sokoto bi won ti se ba wa ninu ibanuji okan bẹ́ẹ̀sì ni ọ̀pọ̀ àwọn èèyàn ń bẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kẹ́dùn látàrí bí ikú àwọn ọ̀dọ́ wọ̀nyí bí ó ti ṣe fán sígboro tí àwọn náà sì bẹ̀rẹ̀ sí ní gbọ́ sí i nígbà tí ó máa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ gbankọ́gbì tó ṣẹlẹ̀ yìí aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò ti yabo ṣẹ̀gàrí federal constituency ìyẹn nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ó ṣe àlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bà wọ́n ní ọkàn jẹ́ tó sì bà wọ́n níbi tó ti lágbára gan púpọ̀ púpọ̀ látàrí bẹ́ẹ̀ náà ló fi wá ránṣẹ́ ìbánikẹ́dùn o sí àkàtà mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n kàdánù ẹ̀mí wọn lórí ìṣọ̀lẹ̀ àgbọ́sọgbánù gbàǹkọ̀gbì yìí dánmájè ẹni tí ó jẹ́ aṣòfin ìyẹn umar yusuf dánmájè yabo tó ṣàlàyé wípé béèyàn bá wo àyíká àti àyídà ìjọba ìbílẹ̀ ti yabo báyìí ẹ rí bí ojú àwọn èèyàn ṣe kóró bí nǹkan sì ṣe kan gógó látàrí ìṣẹ̀lẹ̀ gbankọgbì tó padà gba ẹ̀mí lẹ́nu àwọn ọ̀dọ́ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ wípé ọ̀nà àtijẹ́ ọ̀nà àtimu ọ̀nà àtijẹ́ èèyàn òun náà ni wọ́n ń wá kiri ṣùgbọ́n tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ náà ó padà bí gbankọgbì kọ́lọ́hún kó má já ṣìrìn káàbọ̀ olódùmarè kó sì máa dájú lórí ẹnìkọ̀ọ̀kan wa o.
0: Àmì àṣẹ Edumare. Wọ́n yóò dá ẹjẹ́ ká tẹ̀ sọ́wọ́ iwájú gbólóòmíràn kọ́ ọ̀ tún di gbankọ́gbì pátápórongodo. Níbi tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ gíga ẹ̀yẹ yunifásitì wọn nílùú Ìlọrin o. Nígbà tí wọ́n ké gbàjarè lé àwọn ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ gíga ọ̀hún lórí látàrí yíyan owó èyí tí wọ́n san fún ilégbé àwọn akẹ́kọ̀ọ́ sókè róró. Wọ́n ní bẹ́ẹ̀ ilégbé fún àwọn akẹ́kọ̀ọ́ tìjọba kò ṣe dúró sí bẹ́ẹ̀ ilégbé ti àdáni náà fún àwọn akẹ́kọ̀ọ́ ó gbówó lérí kò ṣe kọlu o. Wọ́n ní ẹ̀dàkùn ẹ jọ̀wọ́ jàre irú òkèlè yìí abomi ẹnu tán ẹwọ́ ni lọ dí àrò ká mọ̀ fẹ́ náà tomitomi lẹ́nu. Wọ́n ní ẹ̀rí wípé èsù kì í ọ̀wọ̀ rárá ń bẹ̀rùn
1: bẹ́ẹ̀ ni
0: ẹni tó jẹ́ adarí fún àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ níbẹ̀ nígbà tó wọn ṣe àlàyé ó ní ṣe rí o ìṣẹ̀lẹ̀ yìí táwọn fi kóra àwọn jọ àwọn ń ṣàlàyé ẹ̀ wípé ẹ̀gbọ́ bó bá jẹ́ pé bó ṣe yẹ kó rí ó ti kú bó ṣe gbà lẹ ṣe ń ṣe ó ní ẹ jọ̀wọ́ o ẹ bá ní ṣe àwárí bó ti ṣe yẹ kó rí ẹ lọ jí níbi tẹ bá tẹ sí o ó ní nítorí wípé àwọn akẹ́kọ̀ọ́ owó dà ajé dà àwọn ń gbìyànjú ni kẹlẹ́dùn àkójọwọ́ kó dé ìgbìyànjú kó wà wà ládé o nígbà tí wọ́n tẹ̀sọ́wọ́ iwájú nínú àtúntún wọn ó ní bẹ́ẹ̀ báwọn ṣe gbéra tán yìí àwọn ń ṣe àlàyé o fún gbogbo àwọn ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ náà ó ní àkọ́kọ́ náà ṣe rí owó tẹ́ ẹ fi lé owó eléyìí tí àwọn ń gbà táwọn ń gbé tó jẹ́ ti aládàáni ẹ gbọ́ bí ìgbà téèyàn wa ẹ̀yẹ náà ni tó wá ní ti àtẹ́lẹwọ́ rẹ o ọba wa ẹ̀yẹ náà léèyàn lọ́wọ́ ó ní ẹ̀dákun ẹ jọ̀wọ́ a máa jó ni kódà ju ojú iná lọ ó ní irúfẹ́ àsìkò tó orílẹ̀-èdè yìí wà tọrọ ajé rẹ̀ ti ń tara ti ń tiraka láti lè bọ́ sí ojú òpó ó ní yàtọ̀ fún eléyìí o kákẹ́kọ̀ọ́ tó sanwó ilé ẹ̀kọ́ kó tó ra àwọn ìwé èyí tí wọ́n fi ń kẹ́kọ̀ọ́ kí wọ́n tó ṣe ètò ìsúná wọn ó ní yàtọ̀ fún eléyìí kí wọ́n tó wá mọ́wọ́ lọ sẹ́nu kí wọ́n tó wọṣọ sára ó ní gbogbo eléyìí hùn ó ti pọ̀ lápọ̀ jù kọ́lọ́hún ọba kó mọ̀ jẹ́ kí yọ̀ pa mẹ̀kúnnù
1: àmì o
0: nígbà tí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún tó ń tẹ̀wájú ní ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀dákun ẹ̀yin náà jẹ́ ká wò ó ẹlẹ́gbẹ́ ọ̀hún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí èlò là ń sọ èlò ni wọ́n sọ dà báyìí olè azuz nígbà tí ó ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ pé yàrá kó tó pọ̀ tó jẹ́ pé kò gbà ju bí èèyàn bíi méjì lọ ó ní ẹgbẹ́ ọba gbé lẹ̀ báyìí wọ́n mọ̀ sọ pé ọ̀yà o ẹ san owó ńlá kan o èyí tí ó mọ̀ jẹ́ bíi ẹgbẹ̀rún mẹ́rìndínlọ́gbọ̀n owó orílẹ̀-èdè nàìjíríà ìyẹn 196,000 naira ó ní ẹ̀rí pé yòó lágbára ó ní ṣùgbọ́n bàbá wa lọ náà pé ọ̀dà ẹ fún alẹ́yọ kan tí ń kàn ra wà ńbẹ̀ tó sì jẹ́ pé yóò ní balùwẹ̀ mí níwọ̀n bá ráńpẹ́ àpọ̀jù ọ̀dà yàrá àdáná níwọ̀n bá ṣó ń gán ó nígbà wọn bá gbé owó fún yín báyìí wọn mọ̀ ní kẹ́ ẹ mọ̀ san ẹgbẹ̀rún ni o kí ló dé lọ́nà ogún mẹ́sàn-án owó orílẹ̀-èdè nàìjíríà
1: kí ló ṣẹlẹ̀
0: ìyẹn 180,000 naira ó nípa bámbárí ẹ̀bẹ́ bá wá fẹ́ yín òkè pin o ẹ wá tó a sọ fún ẹ pé ẹ dákun ẹ fún a ní ilégbèé tó jẹ́ pé yóò tóbi yàrá mẹ́ta aládàgbé tó sú ọ̀nù owó ìjìbàǹbù owó ó nígbà wọn ọba ṣàlàyé fún yín pé ọ̀dà ẹ lọ rèé mú owó wà o ó ní owó téèyàn ó mọ̀ sàn kì í ṣe owó kékeré

0: kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀mọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Two years ago, the biggest radio raffle hit we ever saw.

0: choose.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Ìdùnnú bá ní ìròyìn ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
5: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
4: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
5: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
4: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: Tamosunet ogun tarige ogun iba fun gbogbo ojo ori Genit Pharmaceuticals Limited lo nsalagbata e ti ko ba si yipada leyin ojo meta jowo lo ri dokita re ko si ka iwe pelebe inu re.
1: Have you ever noticed how you're always reaching for the next thing? You're not just saving, not just spending, not just planning. You're growing your dreams. Because deep down, you're built for growth. And when every stage asks more of you, you need more than a bank, a loan, or facility. You need a partner with all financial solutions working together for you. So, wherever your growth takes you, with our range of financial solutions, rest assured that you have the support to keep growing. We are built to support you because you're built for growth. Visit www.stambikibtc.com today and learn more about our range of financial solutions.
2: Shade, why are there so many Indomie wrappers on your table?
3: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
2: Something big, just like that.
3: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
2: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
4: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
5: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807 112 4000.
5: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Ǹjẹ́ òun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Bí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀

0: ìfẹ̀ méjì omi òrogbo lẹ́mọ̀nì ṣírí èdùkọ àti iyọ̀.
1: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí èdù ṣe kún gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: We play only the hits.

0: malaria show. No time to talk. I'm a test of gen at Odogu. Only the best.
1: Mo ti bere fun o le sala ima pani lerin lakoko apejọpọ itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan ari kan ko si leyin e
2: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
3: lópò ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ò lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
5: Tunde ore mi
6: eh
5: so pe special
6: special.

0: Batman special tó ti dé o.
1: Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn, ìgbàlà, ìgbékalẹ̀ ẹnu iṣẹ́, ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà. Ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn International Conference Center ní Fásitì Ìbàdàn ní ọjọ́ 24 Friday àti ọjọ́ 25 Saturday oṣù keje ní o. Ní dédé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-34-77-3145 lẹ́ẹ̀kan sí 081-34-77-3145 máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ.
2: Omo, tonight na my night. I go clear the table. Red, black, red, zero. I don't crack the code. No joke.
3: The only thing where you feel crack, na jokes.
2: They play.
3: Make we bet. Win big on Betano Casino. Enjoy more than 5,000 slots on Aviator and mega jackpots every day. Download the Betano app on Google Play or Apple Store or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.

0: ògùn ọlọ́mọ̀lẹ̀ sórí òdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjọ́ ṣe kún gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Wow! Ẹwà jadun ìtọ́wò dídára ti New Bobo 100. Bobo 100 ni wàrà mìíràn tí ń gbé nínú ìgò ní mìlímítà 210 tí ó sì kún fọ́fọ́ pẹ̀lú vitamin C, PHA ní èyí tí máa mú ọpọlọ jí pépé tí ó sì tún ṣe ara lóore. Ó tóbi sí i, ó dùn lẹ́nu bẹ́ẹ̀ ló tún kí pọ́pọ́pọ́. Bobo 100, aṣaralóore dídára fún òǹgbẹ rẹ.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If you no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
4: Mo ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Mo ń kọ́ àwọn àkókò indomie ni jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
1: Bẹ́ẹ̀ ni o. Nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù indomie, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọlé ni o. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò indomie sèmi náà jọ.
3: Lóòótọ́ ni o. Má ṣe jẹ́ kí ìpolówó máa indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sírí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore?

àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìn tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC Ibòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní Wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ìfẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sórí èdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Flash FM 105.5.

0: ìbàlọ́wọ́ ọlọ́run ọba mi tó nílé ayé. Ìbàlọ́wọ́ ọlọ́run ọba mi tó ní òdì ọ̀run. Ìbàlọ́wọ́ ọlọ́run ọba mi àlùkàwárù. Ìbá ọlọ́run ọba àwọn áńgẹ́lì. Ìbá fún ọlọ́run ọba ènìyàn. Ọlọ́run tó ní agbára ayé tó ní agbára òdì ọ̀run. Ọlọ́run tí ń jẹ́ èmi ni fúnra lára rẹ̀. Ọlọ́run tí ò bẹ̀rù anybody. Ọlọ́run tí gbogbo èèyàn ń bẹ̀rù. Gbogbo àwọn lọ́ba lọ́ba wọ́n ń bẹ̀rù Ọlọ́run. Lóyè lóyè wọ́n ń bẹ̀rù Ọlọ́run. Gómìnà president wọ́n ń bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ò bẹ̀rù anybody. Osoli àjẹlé wọ́n ń bẹ̀rù Ọlọ́run. Wọ́n ń kọminú Ọlọ́run. Ọlọ́run ò kọminú ìyáláyà anybody. Ọlọ́run ìyẹn náà ni mo wá ń fìbá fún lónìí. Ìbá Ọlọ́run níwájú, ìbá Ọlọ́run lẹ́yìn, ìbá Ọlọ́run lọ́tún, ìbá Ọlọ́run lòsì, ìbá Ọlọ́run lókè, ìbá Ọlọ́run nílẹ̀, ìbá Ọlọ́run wọn láké, ìbá Ọlọ́run wọn lóko. Ìbá Ọlọ́run wọn náwó ràn gún àgàmọ̀ tá a sẹ̀. Ọlọ́run ìbá rẹ lọ́jọ́ títò ní. Mo ti dé sínú ìkànnì tá a pè ní Splash 105.5 FM lọ́jọ́ títò ní. Ọlá Olúwa Zakios náà rí the return of Gbenga Adébóyè. Mo ti dé sórí ètò tá a pè ní gbàgbé ìrònú ẹ. Àwọn èèyàn ó tún gbàgbé ìrònú lọ́jọ́ tòní. Ọlọ́run ọba mi tọ́ láyé. Ẹ̀ǹtọ́ agbẹ́nú mi sọ̀rọ̀ owó ọba mi àlùkàwárù alágbára ńlá. Ìsì ń ya àwọn èèyàn lẹ́nu títí dòní pé bó lọmọ yẹn ti jẹ́ sí Gbenga Adébóyè. Kò lè yé yín. Everybody ó kàn mọ kọminú lọ náà ni. Bẹ́ẹ̀ ni títí lálẹ́ ayé ànípẹ̀kun àmì. Bami Dixon amojú òpó mi wà nínú stúdíò pẹ̀lú mi. Amojú òpó tó gá yàtà nu. Tó bá ti dẹ́nu iṣẹ́ kì í fi ṣeré rárá. Á dúró tì gbágbágbá. Ìníwá ò tì lágbá lọ́wọ́ Ọlọ́run. Iwájú iwájú lójúgun wà iwájú iwájú lọ́ mọ̀ ń lọ. Ó ti kúrò lẹ́yìn iwájú lọ́wọ́ ní kò wájú. Kúnlẹ̀ anífowóṣe náà ni olóòtú ètò yìí. Ẹ̀yin tẹ́ ẹ ti wà lórí ayélujára ẹ máa bá ni sí ààrẹ. Ẹ̀yin tẹ́ ẹ wà ní Facebook ni ẹ sí ààrẹ. Ẹ̀yin tẹ́ ẹ wà ní TikTok Return of Gbenga Adébóyè. Ẹ̀yin náà ẹ máa sí ààrẹ, ẹ máa double tap, ẹ máa tẹ like, ẹ máa comment.
1: Right now,
2: we are ready to play music, we are ready o.
0: Lónìí, ètò tòní yóò tún ní agbára gan ni. Ọlọ́run mọ̀ jà síyàwó fẹ́. Àlọ́ Ọlọ́run mọ̀ jà síyàwó fẹ́ o. Ọlọ́run mọ̀ jà síyàwó fẹ́. Ọlọ́run mọ̀ jà tún sí ọkọ náà ní. Ṣé ẹ mọ̀ pé ètò yóò dàbí kóòtù ni? Bí àṣà àwọn ọmọ mi, wọ́n ní kóòtù ní o kóòtù. Ẹ̀yin kéèsì tí a tún jọ ṣẹ́tù lónìí tájọ yanjú lónìí òun náà tún lágbára díẹ̀ o. Ẹ̀yin ọlọ́gbọ́n ilé, ẹ̀yin onímọ̀nú ilé, ẹ̀yin onímọ̀ ìbà gidi. Ẹ mọ̀ tẹ́tí gbọ́ wa lónìí. A ṣe gbogbo ẹ̀ ní pápápá tó yá advert ti pọ̀ gan àti ta táìmù gan. Ọlọ́run ló dé sórí ètò yìí. Agbára tún máa yí ọwọ́ padà, iná máa ran iná bọ̀m̀bù ràn ra wọn. Ọlọ́run ló dé sẹ́ẹ̀. Ọmọ kan la kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lónìí. Ọmọ secondary school ni o. Ọlọ́run ọba mi ń gbọ́. Ọmọ secondary school ni. Ọ wá like láti máa lọlé ọkùnrin tó bá ti rán sùkúù báyìí. Ilé ọkùnrin ni ó lọ. Ọ̀dà fún ọ Westy mo rọ́wọ́ rẹ̀ ń bẹ̀ mọ̀ sí ààrẹ lọ. Ṣẹ́rọ ọmọ yìí secondary school lọ wà o. Láti ìgbà tó ti wọ secondary school pé èèyàn wọ SS1 bó ti wọ SS1 tó ti kú ǹjẹ́ S1 GS2 GS3 kété tó ti wọ SS1 báyìí ilé ọkùnrin ni mọ̀ ń lọ yóò mọ̀ lọ ilé ọkùnrin. Owó tó bá yẹ kọ́ san sùkúù kò ní san. Ilé ọyọ yóò náwó oúnjẹ ni kán bá lé sùkúù yóò bá lè lọ sí ilé ọkùnrin. Bẹ́ẹ̀ ni mo sọ. Tí gbogbo ẹgbẹ́ rẹ̀ bá kù ń sùkúù báyìí ní táìmù ọ̀sán tí wọ́n bá ti lago fún wọn pé closing time ẹ̀ mọ́ lọ lé òun ọ̀gbà lé ọkùnrin lọ ni. Owó lẹ́sìn gan kì í sanwó lẹ́sìn ní sùkúù ibi tí ń lọ yọ̀ ọ̀nà jẹ kán bá lé ní kúnlẹ̀ sínú òòrùn. Ẹ ti máa ran public school yẹn ó ti yẹyìn bá inú òòrùn rán mọ́ ní ẹ máa kúnlẹ̀ sí máa fìyà jẹ wọ́n gbọ́n bá sanwó. Bẹ́ẹ̀ ni òun náà wà ní sanwó tiẹ̀ yọ̀ ọ̀nà jẹ. Iwa ma n lo le okun lotun, a ma lo le okun losin. Orisirisi okun ni ma gungba ya re. Okan wa sa dede dubuli aisan ni, aisan na sa se a. Kini nse, kini nse, kini nse. Ara re wa ya, won sa gbe lo so hospital. Bo se ara gbe di hospital, won ba da test bo, test lotun, test losin. Kini yo mo yin lenu, ki lo kolu ile aye omo yin. Ah ki lo subi teru omo kekere bayi o ti ma se odada o omo to ti o ti ni blessing waju ni blessing eyin kule tokun le da duro ni olodun kan pe ki education re slow ni o wa like okun yin ngbati abayori esi test o wa jade won ni o ti ni HIV o ah HIV ke won lo ni HIV HIV won ni be ni to ninu ni ninu aye enu ni isin ah omode ele won ni be ni han wa mo bi to ti ko HIV ohun to ba tu on sa nfun logun olodun sa pe kan mo toju e be kini pe ti ki o ninu aye re o won ati ni ko mo pada lo si suku pe school o sa ni stop ko sa si wa heck o ba ti pari wa heck e tan ko sa wa bi ti o jo sa ba yaraja ko mo ba bi sin se kaakiri ile aye iye wa mo ronu pe ah omo ti keke ni HIV bayi tori olohun ta lo kolu o ta lo kolu iwo omo yi mo si ma n so fun iwo omo buku iwo omo yi iwo omo yi se gba pe iru omo un kilo e ko se oye oye pada ni ko mo ma lo le okun kankan mo time yen lo tu wa mu se yen ba da o de pon se family won tele ni ti mo ma ri omo eh nbe ni mo so be time yen lo wa mu se yen ba da o wa ni bobo kan ti en wa jo sora won di customer yen na mo pe won ba ti close bayi yo pe mo bo ni odo ni o jo mo gba mas jo mo gba mas yi ti mo lo le bobo won ojo ti pe ona ti jin o kan lo last injo kan ni bo se wa n le bobo yen bayi ni mama re ti wa n ri ti omo birin pe ah oyo ti de lati school na iya ba mu phone bi phone o mo se ni gigan gan gan gan o kan fi phone si speaker ni o ba gbe phone legbe okun to wa ba ni hello mama ni ah kini si o gana irun rin rada da wo lo rin gbogbo egbe re ti de lati school eh laago meta laago men gbogbo egbe re ti de iwe ede laago marun bo lo tu wa irin osi to rin gba kan to fi ni SIF eh wo won ti wo wa lati hospital o won lo ogun SIF ton lo won ni yo pe tan e won ti bo ko mi wa ko mo lo lera won bo ba ti wo ko tu lo ro eko SIF mi ele bobo omo a ku mo bi ati pade re speakers ni phone wa bobo to se ba se jantiri titan ti en se jo ni nkan papo tan o wa legbe re kini omo iko ti phone tan fun mo gbo mo nbo mo nbo e ti ma je mo lo won abule ba won mo nbo mo fe dele ah bobo yen ni so ti court on ti court kini o le SIF on ni ah o le SIF on lo ni ah won kan so fun lati je bobo yen bo se wo lu lenu eh ah e ma gbagbe ironu yin le return of Gbenga Adegboye leleyin ede o oya ma re bo ede ma gun mi legun ma pa mi bi oti tori mo mede lerubo lato di orun ni konu nkan o si ninu nto la oluwa jija gire gangan lohun mi mi gangan pede pede ti gbogba pede n fi gira baba fi tele ede re fi pede isi olohun ba mi ni ki se gbe ta fa abi ti wuli e olohun ba mi lo da mi bi ile creativity olohun ni mo se e ma share kaaki agbaye e ma comment lo be wallahi taala olohun ba mi ngo alaji wasu ainde k1 the ultimate won lo eyonu aye alaji n lo eyonu ah ki wasu ainde eyonu yin po ah eyonu te si te fi lo okorin studio pe e ma yonu si mi e ma yonu si mi eni ba yonu si mi iyonu olohun oba ni o ma ri promoter awon agbalagba baba wa agbalagba josi kan bayi baba un o tutun won promote jade nbi eyonu yen sise de lara alaji wasiu ainde k1 the ultimate eyonu po lara wasiu gan o ah kabiyesi olohun e ma wo pe kini fun won tan mi ba de be loni e gbo baba la sise abisu pile niyan pe mi an ba ni en nkan kan sele o en laarin awon ati wasiu awon sini joso ni wasiu mo mo ba ni baba e mo e sa mo binu mo ba gbe baba wa la sise abisu pile mo ba gbe won lo sile kanti onje kan nbi baba ti gbe onje lowo bayi okele ni baba nje o ba se pe orin wa swine denu orin re to ti pe ni an play o Olorun lo mo bi wa si ti ko awon eyonu boya mama re lo si se fun ko to ri pe mama ku laye kolorun te alaja safefe ri kai eyonu si se lara wa si eni ba si se lai si abesupile baba idariji nboro ori wa si to ti pe kan ba eyan kan play ni kanti unje yi tribe ta lo won ba play eyin eyan mo naija e mo sere kere erekere ni ndoyun koyun oyun koyun ni ndomo komo omo komo ni nile lara laisi abesupile to won ati wa si ayinde joja ti anjo tu sira won loju baba si gbe abunje dani bayi won si njo ninu itri gbogbo eyan si nwo won bayi won si njo won si njo emi na ba kijo mole pelu baba o orin yen pari atuni kan tun play asi jo fo didi 1 hour ngba 1 hour wa pe baba wa ni a ejo ta lo korin won ni wa si won ni eh wasi e won ni wasi won ni ah ah oni wasi mu njo si mu ni se yan mo pe wasi ti le yonu aye fun yin ni
2: o ma se
0: e ma si are ka gi aye olorun ba mi ko ni je o baje I'm a mura ni were di were lati lo si kede ati pulo waja lori eto wa eto to ni te da si olorun ba mi gbo ni agbara po ah olorun ba sanu wa nkan wa nu aye aye wa ninu nkan ijo ti wonu aye aye ti wonu ijo won ti mi sin mara won mo so

ẹ tún káàbọ̀ padà káàkiri àgbáyé. Ǹjẹ́ ẹ tún káàbọ̀ padà o káàkiri dúníà, ẹ̀yin ti fún ẹ tán Return of Gbenga Adégbòye. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ gbogbo àgbáyé. Mi sífù bá lóhun ò lè gbé mi o, ẹ kó lára mọ́tò mi o, ẹ mọ́ bá ti yín lọ, ẹ kúra dáadáa yín dà sọ́hùn. Ní sífù bá sá àti ọkọ rẹ̀ ní bá ń dá ẹ̀fú lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. Ọlọ́run wà jẹ́nu óbí mi. Ẹ wù mí, mo kàn rọra run pákó wẹ́rẹ́ wẹ́rẹ́ ni. Mo bá ní Ọlọ́run ifọ̀ olókun asọ̀rọ̀ dayọ̀, àṣàlù ayé àṣàlù ọ̀run. Ẹ̀yin ìyá mi tó ní ilé ayé ẹ̀yin tẹ́ ń bẹ́ sùjẹ́ agunmọ̀ gọ́dọ̀ ní ṣe lọ́gọ́tọ̀ òjò òjò òru nà. Kí ní ṣẹlẹ̀? Mo tún fọ Íngílíṣì kẹ́. Mo bá tún tẹnu bọ sáàmù mú lólúwa. Olúwọ̀n tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí. Ọ̀pọ̀lọpọ̀ níyàn tó dìde sí mi. Àlùkùránì ní ń dà rọ̀bí wúlá. Mo ní mọ́tò sífù bí wọ́n ṣe ń wà á lọ́hùn. Ó yá kí mọ́tò yẹn hángì àfi bí pé mo ṣàgùn o. Mọ́tò sífù bá hángì lójijì. Bí mọ́tò sífù ṣe hángì nu, ọkọ̀ ò bá lè lọ wájú kò lè lẹ́yìn mọ́. Ṣé rí bí mọ́tò ṣe hángì báyìí mi ò rí rẹ́ẹ̀rì láyé lọ́ bá dàwọn yàrá mọ́lẹ̀. Sífù bá ń ṣe mọ́tò yìí títí títí tí ó sì fẹ́ lọ rí gba àpọ̀túmẹ́ǹtì kan. Bàbá kí lẹ pé ó fẹ́ lọ rí gba àpọ̀túmẹ́ǹtì kan nílùú Èkó ni o, ibẹ̀ ní ń lọ o. Ẹ serious bàbá. Ṣé mi lọ ń bá wí? I'm so sorry sir, ẹ má bínú sir. Náà yàrá mọ́ bá filẹ̀ ńbẹ̀ ní sífù bá ń tún mọ́tò ṣe ní tún ṣe kọ̀ bá mọ àbáyọrí rẹ̀ lọ bá fi ọkọ̀ lẹ̀ ní ń lọ. Mo wá ní sífù bó ṣe ń lọ yìí o, ò ní rí mọ́tò gbé ọ o, ọ̀rìn ṣẹ̀dé bíi tó ń lọ ni o. N tí mo sọ lásán nù o, àfi bẹ́ẹ̀ pé mo ṣàgùn o. Ní sífù bá kẹ́sẹ̀ sí o, ọ bá rí ọ̀kadà kan bọ́kadà ṣe ń gbé lọ bá rẹ́rẹ́rẹ́rẹ́ lójijì ni ṣé ni ọ̀kadà já. Bí ṣe ni ṣe já ni táyà méjèèjì ọ̀kadà jò. Ọ bá rí mọ́rúwá kan mọ́rúwá ń lóhun ó gbèdé ọ̀nà àkóbò ojúrin. Ibi mọ́rúwá ti ń lọ mọ́rúwá gbókìtì lẹ́ẹ̀mẹ́ta lójú ọ̀nà. Ńgbọ̀ ìyálọ̀ ọ̀kadà kan ló ń fẹ́ gbé láti géètì láti àkóbò ojúrin dé géètì. Ibi jẹ́ tún ti lọ náà ti lọ rèé lẹ́ra wọn mọ́lẹ̀. Sífù ṣàkẹsẹ̀ sí ọ sárìn títí títí ó rìn dé támílà ìbàdàn níbi tí ó ti lọ rèé wọ mọ́tò lẹ́gọ́ọ̀sì. Ó ní mọ́tò ńgbò débi gáràjì nínú támínà gbìyìn támínà ayérayé tí Ṣèyí Mákindé kọ́ fún yín. Ńgbò débẹ̀ ó ní ẹni tí yọ wọlé gbẹ̀yìn sẹ́nu ọkọ̀ bó ṣe wọnú ọkọ̀ báyìí náà star àti ọkọ̀ tí mọ́tò mọ̀ ṣiṣẹ́ o. Wọ́n bá ní kí gbogbo èrò bọ́lẹ̀ bó ṣe bọ́lẹ̀ báyìí táwọn èèyàn wọlé bóun náà tún ṣe wọlé báyìí ọkọ̀ bá tún dákún. Àsáwọn mọ́tò náà ń ṣoògùn. Nọ́mbà ní à ó dàpẹ́ ọkùnrin tí ń wọlé gbẹ̀yìn ni òjò kọ́kọ́ ẹ̀ ò ṣiṣẹ́ o. Nọ́mbà ní ẹ dúró sà ẹja àti ọkọ̀ ẹ̀ sísàlẹ̀ bí ẹ ṣe ti mọ́tò sísàlẹ̀ báyìí lọkọ̀ bá ṣiṣẹ́. Bàbá ń dán fúyà mérí ń tiẹ̀ ń yá ń lọ Lagos ń tiẹ̀. Ńgbọ̀ ìyá ni gbogbo àwọn ọlọ́kọ̀tọ̀ wà nínú támínà. Wọ́n ní ẹ sà ẹ nílé wọkọ̀ ń bí ẹ mọ́ lọ sọ́nà orí bíríìjì ńbẹ̀hun ọ̀nà sápàdé ẹ rí mọ́tò ńbẹ̀. Kí n mọ́ fọ̀rọ̀gùn sí ìfò orin ṣẹ̀dẹ́kù. Nígbà tí tún ń bọ̀ nígbà tí ó fi dé gáràjì wọn lọ́kọ̀ ti sọ fúnra wọn. Wọ́n ní ẹ mọ́ gbé olé bobo ni ọkọ̀ mọ lásídẹ́ǹtì o. Ébà orin ṣẹ̀dẹ́kù tún rin ṣẹ̀ padà ni. Àsáwọn ìyá arámọ́ náà tán náà lọ rèé ra kòkó tí wọ́n lọ rèé ra obì àtòjú ẹyìn àti orógbó àbìkínà ń rà káàkiri wọn náà rinṣẹ̀ lọ wọ́n rinṣẹ̀ padà bọ̀ ni. Ìgbòdìjọ́ kejì tó yẹ kí wọ́n wá mọ́ ọbẹ̀ mi ni wọ́n jági mọ́ra wọn dání wọn náà fẹ́ wá lù mí lé ọ̀dọ̀ mi. Ẹsẹ̀ lásán mo jàn mọ́lẹ̀ mo ní wọ́n mọ́ fòkè wọ́n sì fòkè títí tí wọ́n fi jáde láyé. Àwọn tó débi òkú wọn ni o, wọ́n ní bí wọ́n ṣe sin wọ́n sínú sàárè báyìí wọ́n lókun wọ́n tún ń fò sókè mu ní ha Ọlọ́run èyí ọ̀wà pọ̀ jù. Ẹ ṣeun káàkiri àgbáyé èmi náà rí àbẹ̀fẹ́ ọ̀kín olúfún wọn tán Gbenga Adégbòye mo ti padà wálé ayé. Ọlọ́run ọba mi ló pé kó rí bẹ́ẹ̀ o. Ẹyin ọ̀rọ̀ tèmi gan-an Ọlọ́run nìkan ló yé ẹ má jẹun tàn yín.
oro amon ta fe da si loni e je tete ma na nbe fun yin bayi so that a tun ni pe lo soju oja bayi o na olon lo de sinu aye mi obirin ti mo fe soro re fun yin lo pe mi o ni Mr. Return of Gbenga Adegboye ni splash ati lawon radio mi ti mo tin seto mo ni ma mi wa pele ani e dakun oro nla kan lo sele o ba bo ko mi ah mi ni esin yo ko mi ki lo oro na o oni afeke ba ni so lori agbagbe ka won yan fun wa solution to ra mo pa won yan gbo program yin gan mu lolo ni won loko ti an fe anti ansi sen la ni anti man ta irin ikole ti man se granite gbogbe contractor mara won ni won la won si jojiya olodun wa bless ye oni ko so ogun ko si nkan kan ko ten di o olodun kan bless ile aye e na ni nba won wa kole anti ejo lori oke njo kan lo rin gbadua won loko an ba ni ah ba won se wa ton ba goke tan bo won se wa won jaye pa awon mo ti amon ni herima herima yen e ti mo ori radio la wa awon mo ti amon ni eyin kule herima herima yen won ma gbe won kaaki won ba ni an sa mo kaisan wa le eto ni le oto emi ti mo wo gbadua kaaki pelu re ni isin emi oto olun nu o ngbo ba goke tan won ni ere li awon rogboya oko awon se o won ni towo oko awon ba contract lan bayi bo se yanju sitanu ah eri abuto an si ti bi mo funra awon mo meta amon ti kawe amon ti toju bo ikan ti e ti lo n fe si wedding to n teni oko awon ba li awon danu ngba ta mo yari pe o le mo gbo bi n kaakiri o emi nkan ti tu o won lo pa awon ba li awon danu an ba wa si baden bi oko awon be ni Eko won la awon mo le bi awon ba mo awon jo kan pe ka won lo ri be oko awon o ki loko awon wonu ile fun bayi lo ba lo re fa adayo lo nle awon pele awon mole bi awon nle won lo na ah ki leleyin won ni jo kan tu lo re ka mo office re dakun oko mi mo bi oni mo so mi den tin koko ka ki iru re o sele ri nle wa bayi won lo na lo mo bi oko awon tun ti ri ada ninu office re o gbero se poto o kan wonu office lo re fa adayo bayi o lo won sa un pa ah ani on so pe wo o gbodo wa sodo awon mo o iyan ko ni so baun o gbodo to mo won ba si fe se wedding to n ba gbo pe fe se wedding to ba wa so fun wa la ni to n ba wa gbo bi pe won se wedding lowo o ti sori ibunu o wo gbogbo eyin te ba n se wedding jona won pa gbogbo yin danu ni ah no wa o pe wa la lele omo won kan wa lo n fe se wedding wa o pe ah e wa ja lo ri so fun baba yin won na ba lo re pe adakun won mo fe se wedding ni kini kan wo si ni baba re ba ni fi o sawati mo bo wa se babo mo yi o da ba ti e fe ra mo bo ba ye pe awon obin na lo fe mo gbe kaakiri mo gbe won kiri wa se baba awon mo injo wedding won lo ko won ba tun lo re fa sword yo won lo lon lo mo bi to ti lo re ra sword mo ni won ta a ma ta sword ba won fi mo ma ra oni ye ti Femi Adebayo ra injo wu ni igba to fe ya film re a wa n location so won lo ba lo re fa sword yo ni nle awon pelu mo re won ni ere buku na won ba wonu oko o hey olomo gba wa won wa ni ntan fi wa suri afefe ni pe ka dakun ka sanu awon won ni ko si etu ti a ba se tolorun ki sa mi si o won ni setan ba wa nse wedding lowo bayi se ko ni da ojo wedding ru ejo o nti sireni yo nta fe da sinu eh eh ejen loju oja ngba ba wa toju oja de a mo soju opo le.

0: Oye!
1: Ẹgbẹ́ po pamọ́, ẹgbẹ́ náírà pamọ́, a máa dìbò.
2: A máa wọlé.
1: A máa dìbò.
2: A máa wọlé.
1: Ẹ bá pààrọ̀ ìgì ara náírà. Ẹ lè náwó náwó lẹ́jọ́ ní gbèsè. Èmi jẹ́ bá gbójú sí ọ̀nà òní gbabẹ̀.
3: Olóore ìlú.
4: Àwọn èèyàn ń sọ pé ọba dé bàbá wa Abiola ó wí fún wa ó ní wọn ìfárí lẹ́yìn olórí ẹ̀yin bàbá wa náà sì rí pé wọn ò fi yan ìjọba rí wọn àgbé adéléyàn lórí tí ọba sí ń bẹ̀. Ohun tí wọ́n ṣe ń jò ní bíbá tí nǹkan ṣe tíátà ẹlẹ́fẹ́ fún ọ mẹ́ta ẹ̀fẹ́ fún ọ ládé ẹni tágẹ́ẹ̀tì ẹnìkan lè nínú wọn o àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá wá ìdí táwọn òfin ní sí ń bẹ̀. Ẹ wá tún sọ pé ẹ fẹ́ dá kínní nǹkẹ́ sọ́jọ́ mi torí ìnákùnà tẹ́ ẹ fẹ́ ná ẹ wá ná 1.5 billion naira láti ṣe ìranù. Wọ́n fẹ́ wo ọ̀nà wo làwọn ó gbà lo owó yẹn bọ̀tí òjò àwa lójú. Àwọn tí wọ́n ń ti gómìnà ni problem rẹ̀ torí pé a níjà láàrin ara wa. Ṣùgbọ́n àwọn kan wọ́n ń tì wọ́n àwọn ọmọ ẹgbẹ́ yín náà wà nù wọ́n tọ́lọ́rọ̀ dé gbangba ká sọ báyìí.
3: Bàbá olóore ìlú.
5: Ọmọ mi Báyọ̀ Adélábù. Ori, you are my son. I love you. What you need to become governor is in my hand. Come and take it. Try it. Let APC, let them put you there. If you don't take it, you will lose. Then wugaga bi woli to ba wole Olorun si mo. In kan to ma fi wole nbe lowo mi.
3: Bàbá olóore ìlú.
5: Èmi mo sọ bẹ́ẹ̀, Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi. Na God talk am for me. Let anybody call it anything. I'm just challenging that to become a governor, what you need to become a governor is in my pocket. If you win, there's no God. I challenge you.
3: Bàbá olóore ìlú.
5: Olúyọmí Hamzat, wọ́n ti ta ògo gómìnà lára ẹ̀, wọ́n ti gbé sínú ọjà ayé. O lè má like ọ̀rọ̀ yẹn o. O lè ṣe gómìnà Oyo State. Don't go there. If you dare it, they will reduce you to nothing less. Nítorí pé ògo tó máa fi ṣe òṣèlú, wọ́n ti gbà, wọ́n ti gbé sínú ọjà ayé. Ariwo orí rédíò nǹkan ló fi da gómìnà o.
1: Amalẹ́ni mi, mi ti dé, ojú òní tì yín, a máa gbọ́ àjọba yìí lọ́wọ́ wọn, àwọn ọlọ́tẹ̀. Tán fẹ́ bá wa dùn, wọ́n ṣe kan rí.
3: Olóore ìlú. Olóore ìlú.
6: Wọ́n máa lé o, wọ́n máa lé o, àwọn ìjòyè yìí máa lé o.
7: Ajá ń tí yẹn lé.
6: Wọ́n máa lé o.
7: Ajá ń tí yẹn lé.
6: Wọ́n sọ fara ìlú.
7: Ajá ń tí yẹn lé.
6: Pétí wọn làwọn ó ṣe.
7: Ajá ń tí yẹn lé.
6: Wọ́n dàgbára tán.
7: Ajá ń tí yẹn lé.
6: Wọ́n dúró olórí.
7: Ajá ń tí yẹn lé.
6: Wọ́n dúró aláta.
7: Ajá ń tí yẹn lé.
6: Wọ́n tó gbẹ̀yìn gbàrìbá.
7: Ajá ń tí yẹn lé.
6: Ìyá ń jara ìlú.
7: Ajá ń tí yẹn lé.
6: Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn.
7: Ajá ń tí yẹn lé.
6: Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn.
7: Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Ajá ń tí yẹn lé.
8: Good evening, gentlemen of the press, ladies and gentlemen, my dear wife, the first lady, Yalakara.
3: Bàbá olóore ìlú.
1: Great Nigerian youth, the smartest of the smartest of the smartest Nigerian youth. The greatest of the greatest of the greatest of the greatest of the greatest of the greatest. Are you great? God bless you. God bless you. Go and take your PVC and you vote APC. God bless you. Go and take your PVC and you vote APC. God bless you. Go and take your PVC and you vote APC.
0: Ekale, you are my Nigeria.
1: Do you love me? Do you love me?
0: This is your one and only Senator Kako Alaya Lole Gbelela One, aka Senator Katz.
1: God bless you.
0: Kolo kolo tongbadi yo, sarabi gugbo mi ayelo mi ojo, erin la loko agbenta kababa la kubaba ta lo fokokperi.
1: Do you love me? Do you love me?
0: Eka mwasi koni Splash 105.5 FM, the integrity station promoting right values. Baba olore lure o gaga bi se wa ekale oni ni ogunjo osu keje adu 2026.

kúrò ní tàrà lẹ́tẹ̀ o. Ìtàkùn tó ní kéré má gòkè àlọ́. Àtòun àtẹ́rín ni wọ́n jọ ń lọ o. Bóògùn ẹni bá ti jùyà ẹni lọ. Ìdọ̀bálẹ̀ la fi ń fún wọn léwédú. Ẹ̀yin náà ti gbọ́ bó ṣe ń lọ báyìí. A ní bí èèyàn ò bá lè lé wọn bá. Àbí kó o sáré jù wọ́n. Ó bẹ́tà kó o darapọ̀ mọ́ wọn. Tí wọ́n bá ti ní focus ni o. Now! Àwọn tí wọ́n rìnrìn àjò àti jù wọ́n jọ kíní àná. Wọ́n lè gbà yí pẹ́ díẹ̀ ó kúrò ní kèrémì. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé àìtó ni wọ́n bá bọ̀. Wọ́n darí dé wọn jẹ́ nǹkan o. Òwe tó dùn rèé lẹ́nu ẹni tínú ẹ̀ mọ́. Kò dùn lẹ́nu òpùrọ̀. Tó ti ń purọ́ bọ̀ lájẹ́ tó pẹ́. Òrèrè ayé ò lọ títí tì. Ọ̀rọ̀ ni gbàgbé. Láṣe gbé. Ewé jẹ́ lónìí jẹ́ lọ́la tó bá dọ̀tún la gorí òrùn léṣù fọ́fọ́fọ́. Ìgbà ni gbogbo nǹkan paríparí ẹ̀. Bí rọ́bà lọ lógún ọdún, òdodo á ba lọ́jọ́ kan. Irọ́ ò lè gbáyé tán bó tilẹ̀ jẹ́ wípé ayé kò tọ́. Ṣùgbọ́n ọ̀nà wo la fi ń tayé jí? Wípé ayé ẹ má sùn. Wọ́n ń fi odò irọ́ gbé yín lọ rèé. Àfi ká dìde ṣanṣanṣan. Ká dúró ìtakò sí irọ́. Èyí la fi lè ṣẹ́gun èké àti àbòsí. Fúlùfúlù lọ̀rọ̀ òpùrọ́ o. Olódodo dúró bí igi àràbà. Bó tilẹ̀ wù ká fẹ́fẹ́ ó fẹ́ tó. Ẹ̀fún òfù lẹ̀lẹ̀ ò ní gbé nǹkan ẹlẹ́gbẹ́. Afẹ́fẹ́ ò lè gbé ọ lọ. Èèwọ̀ àtàtà. Bàbá olóore ìlú ń kí yín o. Ó ní ẹ lówó ẹ bímọ. Orí bẹ́ ẹ bá ṣòwò kẹ jèrè. Ṣé ẹ gbàgbé ọ̀la? Ìkànnì ọmọlúàbí pé mọ́kàndínlógún. 19 good years látọdún 2007 nìkànnì yìí ti wà ní ìdásílẹ̀. A ti wá ń fi àwọn èèbó jẹun láti ìgbà náà. Kò jábọ́ débi pé yóò fọ́. Ogo ni Folódùmarè lókè. A dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí náà wípé ẹ ṣe o. A dúpẹ́ ẹ kú àìyẹ̀ àti àìgbò. Kì í kúkú ṣe ti wípé ìkànnì mi ò tí ì dìde. Wọ́n ti dìde. Àmọ́ síbẹ̀ náà ẹ̀yin sọ wípé àforí àfọrùn àjọ wà náà ni. Ẹ ṣe adúpẹ́ o. Ojú kì í tiná alẹ́ ojú ò ní tìyín. Ojú kì í ti atanná ẹni tó ń paná lójú máa ń tì. Iná lẹ̀yìn ń tàn torí wípé
ibi ta dale lodun mokandilogun ti o ye ti o gbo a je pe e o fe ki mole be o ku ala wa ni se gbagbe e je pade ni gbogan trenchard la go mokan la gerege e ma lo ro pe ti sile ile ma ku o gbogan akun akun faya e je ka tun jo pe apero ka jo sajoyo adun kankan dilogun re ta ti da ekan ni akoko to je ti aladani sile e je ka tun jo ko mo lubo lupo bo ba se ma nse ka jo ko mo lubo e je ka tun jo bu omi ogbon mu eto abo to n deru bani lasiko ta wa yi kilona abayo ise mi ati ti eni o lara awon okan ta ma soro le lori re gbogbo e gbogbo e aki kabiyesi wa ọba muritala adebayo akande mfr dsc ekerin olubadan tilẹ ibadan kabiyesi o ki baba pe baba naa wa n kale pẹlu iya wa olori onikepo akande ati awon jankan jankan nu awon eniyan pataki aramanda banta buntu ama wa n kale gbogbo yin la pe o a o lolodi kan gbogbo trenchard ninu ogba fasiti ibadan te ba ti di enu iloro te wole geeti lo n je iloro ye o e wa ma lo se mo pe be ba ti wole apatun le wa e wa ma lo e ma wo okan yin lo san te ba ti n de bi obiripo bi round about bayi e ma ya sotun e ma ya sosi san yẹn naa ni kẹ rin siwaju diẹ bi igba ti eyan da titi kọja bẹ ba ti ra da titi kọja diẹ kẹkan wo apa osi yin e ri abawọle nbẹ ninu ọgba yẹn naa lẹ ti ma ri gbọngàn yẹn giri wo kẹ ti ẹ to kan gbọngàn bẹ ṣe n bọ latọ ọkọ loju titi lẹ ti ma ri ọwọn kan gogoro to ga nle gagara ti won fi ago si lara bayi ivory tower wa niyẹn te ba ti wọnu ọgba gbọngàn kẹ ẹ wọle san a o gbowo lọwọ ẹnikẹni o ajọyọ la n ṣe baba olóore ìlú àgbàlagbà baba àwọn àgbàlagbà.

0: kọ́kọ́ òjì àbòsí àwọn olórin pọ̀ owó tí wọ́n fẹ́ pa ní o. Hello. Ẹ̀ka.
1: Abubakar Badmus ni.
0: Abumahu.
1: Akú oríire bàbá wa ọba Murtada. Emerson tó ń bọ̀ lọ́nà.
0: Ẹ ṣe kókó.
1: Àwa ti ẹ̀wọ́ fún wa ní rẹ̀. Àwọn ẹṣẹ́ mo gbọ́ mo yà. Ìyẹn ni mo máa ń kóríire. Lẹ́yìn iléeṣẹ́ rédíò, wọ́n wá kú. Mo máa wòrán.
0: Ó kú mọ́ ò máa wòrán.
1: Máa wòrán ni mo fẹ́.
0: Yóò sì rọrùn.
1: Mo kíyà wa náà. Dáàmà bí tọ̀bọ̀.
0: Ẹ ṣe.
1: Aṣọ rere o.
0: Àmì o. Ẹ ṣe gbà. Mo ń bọ̀. Mo fẹ́ lọ fún side hustle ná. Ẹ kú kalẹ̀.

0: ajalembo o dapin to ni kerin ma wodo to n te rin ni o lo oropo nbe omo baba oropo lo soti e pe to
1: e ka bo sori eto e se adupe a reti lola
0: ambo ambo
1: oruko enikan niyan o layo la ma pade okay aki awon ti won lawon ba wa se njo won ti lo gba koja leyin odun 16 awa lo ko lasiko yi my leader ti so be tele hello eh ah o ti re o hello
2: wa se ni to ka fun
1: ki le de to hun gbogbo yin jina rere bayi mo gbo yin sa Baba n je ope ni o gbodo fohun. Ah, o si gbogbo eto ala iyenu e lo wa.
3: Maja san
1: na nkan ti sadanu. E se adupe o. Ami Olorun, ami Olorun. Ami o, ami.
3: Eto wa ko ni ori todun ti le sana ati baba wa ka bi esi o.
1: To, e se adupe. Ami o, ami.
3: Ami o, awon ni jenu nira o.
1: Ami o.
3: Ti wa se pa Folavi latomi adi alagbede. E ku be tin gbianju gugu e.
1: Abi.
3: Olorun o ti gbianju yin lade.
1: Ami, ami, ami.
3: Awon gugu ka si nlele ni isin, gugu ojo su mefa na lo lo gumo o. Awon afeju su geje taji ku genera. Ibẹ̀ yìí fi máa wò wára náà nítorí Ọlọ́run. Ibẹ̀ sì máa wò wára ni. Ẹjẹ́ ẹ̀jẹ̀ ẹjẹ́ gbayé gbádùn ẹjẹ́ ọ̀rọ̀ nù. Ẹjẹ́ tó ọrọ̀ ajé ẹjẹ́ ó dùn. Bí èèyàn ṣe Ọlọ́run wà ń bẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta ń gbádùn náà. Bóyá ojú ọ̀tọ̀ wá wà ló jẹ́ àmọ́ gbádùn rẹ̀ ní àtìmọ̀. Ìgbẹ̀rùn la lórí tí ò ti lè já fún ní písẹ́ǹtì tábà fún yín. Ìgbàlẹ́nu gba tí gbèdé bẹ́ẹ̀ àfẹ́ǹtì ọ̀bà ṣe lọ́dọ̀ tèmi o lọ́mí àdì o. Orí ìlú gángan lọ̀rọ̀ ayé bó ṣe kọjú sẹ́nìkan lọ́kọ̀ ìṣẹ́lẹ̀.
1: Lọ́kọ̀ ìṣẹ́lẹ̀.
3: Alágbẹ̀dẹ tí mi wá o, èmi ò lè bọ́nà lọ́pọ̀nra o. Mò ń rí náà lò ó. Láti inú oṣù kẹfà ni tí ìfowó chaájì iná ni mò ń lò tó ìdásí.
1: Ṣé ẹ rí nǹkan báyẹn?
3: Ẹ bá wa mójútó. Ẹ máa dún torí pa tún wá yìnyín ni ó tún wá lọ gbárí.
1: Àwọn ò tiẹ̀ ṣe báńgà.
3: Ẹ wá rí Tayo mọ́lẹ̀.
1: Ẹ
3: ogun tọ́jà wọn ni 2019 tọ́jà ní 2023 wọ́n mọ̀ tó jórí pcr 2027 tí wọ́n fọwọ́ náà èèyàn méjì ò lè jókòó lórí àgẹnìkan náà ni ó jókòó nbẹ. Nígbà bá tinubu wọlé 2019 síbi ńlẹ tó ṣe mínísítà sí mínísítà títẹ́gbẹ́ ọba wọlé sí wọn lè rí pé báwọn kan lórí sẹ́fẹ́gbẹ́ ńgbà náà wọn ò bínú wọn ò fi tí jálẹ̀ kálukú wọn tún ń rú ẹgbẹ́ lágbára wọn dúró tẹgbẹ́ ni. Àwọn tó wá sẹ́rẹ̀ wá darapọ̀ mẹ́gbẹ́ gan wọ́n wá ń sọ̀rọ̀ dùnú wọ́n ń sọ̀rọ̀ sùnú orí èèyàn sì ń wú àwọn èèyàn àbá wa arápájà ẹ̀rù bá ti jọ ṣe apc láti ilẹ̀ wa ni pẹ̀lú bí wọ́n ṣe ń pẹ́ ẹgbẹ́ apc lé. tọ́wá jáwọ́ ọmọ lé lọ́yẹ ká máa tàkù sínú ilé.
1: Ẹ máa a gba ìpè yín padà a ní láti lọ fún ìpolówó kan sìn ẹ dákun ẹ má bínú ẹ ṣe gan rẹ.
4: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gà àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀ganú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 25 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá Jùlọ ọ̀ọ́ni ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ẹ̀sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ. Jinlẹ̀ fúnra.
5: Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO and UTME? Then give them the advantage that sets top performers apart. Exam Privacy present the Accelerator Masterclass. The intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigerians.

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní Bẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
4: Guy, why you didn't smile like this? Waiting happen.
5: Cause I don't win trip to go abroad.
6: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
7: Splash FM 105.5.
8: Mo ẹni tó ju ayé lọ ni mo ń gbé inú ẹ ayé wà ń tòótọ́ fún ẹnìkan wà Jésù ni orúkọ ẹ mo ju ayé lọ.
9: Ó ní àmì wọ̀nyí ó mọ̀ bá àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi wọ́n mọ̀ bí àwọn ẹni èṣù jáde àwọn tí ó gbàgbọ́ wọ́n mọ̀ bí èdè tútù sọ̀rọ̀.
10: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run ajíhìnrere tí ìgbóló àti fẹ́ òjò olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
11: Ẹ já gbàdúrà Ọlọ́run ayérayé a fi gbogbo ògo àti ọpẹ fún ọ lónìí fún àǹfààní tí ẹ fún wa pé ká tún ṣàgbéyẹ̀wò ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí. Àgbàdúrà pé kí ojú ọkàn wa kó mọ́lẹ̀ kí ẹ má kó ṣe wa níyè lẹ́ẹ̀kan sí kí òye ọ̀rọ̀ náà kó yé wa yékéyéké àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ kádé aláwọ̀ kádé alábùkún fún lórúkọ Jésù Kristì náà olúwa wa àmì. Mo mọ̀ tó láyọ̀ láti kọ́ wa lẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ náà léni o. Ètò yìí tó wa ẹ̀kọ́ bẹ́ẹ̀ni náà la wà tó tá gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ náà fún ìdàgbàsókè gbogbo ọmọ náà nínú ẹ̀mí. Ìhìn rere Kristì náà là ń wò àbí tí mo sì ti dáni dúró ní ẹ̀kọ́ tá a ṣe kẹ́yìn náà ni ọ̀rọ̀ lórí ìsìnkú Kristì. Àwo ìṣẹ̀lẹ̀ mẹ́ta tí ó tó ṣe pé ó jẹ́ kókó ó jẹ́ pàtàkì fún iṣẹ́ ìràpadà tí Jésù Olúwa ṣe fún wa àti fún ìhìn rere Jésù Kristì tí à ń wà sí. A sọ pé ikú ìsìnkú àti àjíǹde Jésù Kristì ni. Sọ ọ̀rọ̀ lórí ìsìnkú rẹ̀ láti wà. A sọ fún wa pé ká lè mọ̀ pé nítòótọ́ ni Jésù yẹn kú náà láti ṣèkú rẹ̀ ibo láti ṣèkú rẹ̀ sí ibo jí Joseph ará Arimathea láti ṣèkú rẹ̀ sí. Mo sọ fún amóní iṣẹ́ ìgbàlàwọ̀ parí lórí igi àgbélébú abala kan ló parí lórí igi àgbélébú so nígbà Jésù ló parí abala kan ló sì parí ìyẹn ni pé èdè tó pè yẹn ó parí ó túmọ̀ sí pé
12: lori igi agbelebu ti mo wa yi o mo mu iwe mimo se o inti iwe ma ti ko nipa mi o ti pari tori mo ti mu abala yen se e je mo te Paul apostle ni Galatia yen Galatia ori keta ta ba wo ese keta la yen o so kankan o ni Christ ti ra wa pada ko ninu egun egun ofin o ni tori pe o di egun fun wa tori ati ko wi pe ifibu ni enikeni ti aba fi ko sori igi Galatia ori keta ese keta la niyan o ni ifibu ni fun en ta ba fi ko sori igi so ni ori igi agbelebu ye a fi Jesu Oluwa si eni ifibu o di eni ifibu tori wa so eni ifibu to da nitori wa en lo se pede yen pe eli la masa baka ni o ka lati ori ni o la ewe ori David Psalm yen Psalm 22 ori David ori keji ni logun ese kini ni David ti ko orin yen pe eli la masa baka Olorun mi Olorun mi ese ti iwo fi ko mi sile so abala ti o ti di egun o ti di ese nitori wa e je mo pe current keji ori karun ese kokon ni logun 21 yen o ni nitori ati fi si ese nitori wa eni ti ko mo ese kese ri ki awa ki o le di ododo Olorun nu re so igba wo niyan sele ori igi agbelebu lo sele ori igi agbelebu la fi Jesu si ese nitori wa ori igi agbelebu ni Jesu Oluwa di eni ifibu nitori wa ori igi agbelebu ni amu ki gbogbo ase dede wa ko se kini ko pade lara re ori igi agbelebu ni Jesu Oluwa lo ti ku iku temi iku alakoko ti Adamu ku ni ogba Edeni to ti aya nipa ko lodo Olorun ori igi agbelebu ni Jesu Oluwa ti ni gbogbo ilakoja yen so igba to pari gbogbo nkan ti ati ko ninu iwe mimo pe yo se lori igi agbelebu lo wa pariwo pe kini o pari ṣugbọn ise igbala o ti pari tori o si gbodo siku re ehn o si gbodo jinde so to ba ku ta siku e na ti o tun wa jinde se ro ke ise yen o ti pari na aha so a jinde ni ise yen o pari si so wa a ti e jinde be se ti mo so so yin wa baba aha a ti de be so a soro nipa isiku re wi pe asiku Jesu yi asiku re si iboji Joseph ara Arimathea lẹyìn ìgbà tí a sisi ikú rẹ tán ṣe mọ pé mo sọ fún ẹ pé ikú alákọ̀ọ́kọ́ ni pé ikú tẹ̀mí ikú ẹlẹ́ẹ̀kejì ni kí ni ikú tara yẹn ni pé àgọ́ ara àti ẹ̀mí wọn ò pín yà so tí a bá fa ọwọ́ gbá ẹni yẹn kò ní lè sọ̀rọ̀ mọ́ kò ní lè mímọ́ so ikú ẹlẹ́ẹ̀kejì tí Jésù kú nìyẹn bí Ádámù náà ṣe kú ṣe mọ pé ikú mẹ́ta ni Ádámù kú so méjì nínú ikú Ádámù yẹn Jésù ti kú méjì yẹn ṣùgbọ́n ikú ẹlẹ́ẹ̀kẹta ni pé téèyàn bá kú nínú ẹsẹ̀ nínú ikú ẹsẹ̀ ẹ̀mí ẹ̀ yóò lọ bi tí àwọn ẹlẹ́sẹ̀ ń lọ tí ẹ bá kú ibo sí ni ọ̀run àpáàdì so ibẹ̀ láti rí pé ikú ẹlẹ́ẹ̀kẹta tí Jésù kú ni kó ṣe kíni ó lọ sí ọ̀run àpáàdì ẹnìkan ní ṣé Jésù lọ ni èsì ó lọ ó nà lọ tí Jésù Olúwa ò bá lọ ọ̀run àpáàdì gbogbo wa la sì ń lọbẹ̀ a sì ń lọ so Jésù lọbẹ̀ báwo la ṣe mọ̀ ẹja wo bíbélì wíwẹ̀ ṣe àwọn àpòsílẹ̀ orí kejì bíbélì sọ fún wa pétérù àpòsílẹ̀ ìwásù alákọ̀ọ́kọ́ tí àpòsílẹ̀ yìí tí ó ṣe lẹ́yìn ikú àti àjínde Jésù Kristì lẹ́yìn ìgbà tí ìjọ ọlọ́run bẹ̀rẹ̀ mo mọ̀ pé àwa tá a bá jẹ́ olùka bíbélì dáadáa mọ ìtàn ọjọ́ pentikọsì nígbà tí ẹ̀mọ́ sọ̀kalẹ̀ wá tí bíbélì sọ fún wa pé gbogbo wọn kún fún ẹ̀mọ́ wọn bẹ̀ sí fèdè fọ̀ so ìgbà tí àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ yẹn tí wọ́n péjọ bíbélì ní pétérù wá dìde wọ́n bẹ̀ sí wàásù fún wọn pé in tó ń ṣẹlẹ̀ yìí o báyìí ni o in tó ń ṣẹlẹ̀ yìí o Jésù ni ẹ̀já ká ìṣe àwọn àpòsílẹ̀ orí kejì láti ẹsẹ̀ 27 ìkẹtàdínníọgbọ̀n o ní torí ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ màmá má jẹ́ kà láti ibẹ̀ yẹn mo fẹ́ kà láti ibi tí ó ti yé wa dáadáa o ní ní ẹsẹ̀ ìkẹtàlélógún ìṣe àwọn àpòsílẹ̀ orí kejì láti 23 yẹn o ní Jésù ẹni tí a fi lé yín lọ́wọ́ nípa ìpinnu ìmọ̀ àti ìmọ̀tẹ́lẹ̀ ọlọ́run òun lé ẹ̀yìn mú tí ẹ ti ọwọ́ àwọn èèyàn búburú kàn mọ́ àgbélébú tí ẹ sì pa so sọ̀rọ̀ nípa ikú Jésù òun wàásù ìrere ni o sọ̀rọ̀ nípa ikú rẹ̀ mo sì sọ pé ẹ já wo báwọn àpòsílẹ̀ ṣe wàásù ìrere so nǹkan alákọ̀ọ́kọ́ tí pétérù mẹ́nuba ni pé Jésù Olúwa wọ́n pa so ó sọ̀rọ̀ nípa ikú rẹ̀ ó wá ní ẹsẹ̀ 24 yẹn ó ní ẹni tí ọlọ́run gbé dìde nígbà tí ó tú ìrora ikú sọ̀rọ̀ nípa àjínde bẹ̀ yẹn ó ní nítorí tí kò ṣeé ṣe fún un láti dì í mú kò ṣeé ṣe fún ikú láti jí Kristì mú ó nítorí Dáfídì ti wí nípa rẹ̀ pé mo rí Olúwa nígbà gbogbo níwájú mi nítorí tí ó ń bẹ lé ọwọ́ ọ̀tún mi kí a mọ́ bá a ṣí mi nípò nítorí náà inú mi dùn ahọ́n mi sì yọ pẹ̀lú ara mi sì sinmi ní ìrètí nítorí tí ìwọ kí yóò fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú bẹ́ẹ̀ ni ìwọ kí yóò jẹ́ kí ẹni mímọ̀ rẹ kí ó rí ìdìbàjẹ́ ìwọ mú mi mọ̀ ọ̀nà iye ìwọ mú mi kún fún ayọ̀ ní iwájú rẹ. So orin Dáfídì ni Pétérù Àpọ́sẹ́lì tọ́ka sí níbí yìí o àbá orin Dáfídì orin ìkẹrìndínlógún 16 o lè ṣi bíbélì bó ṣe bí wọ́n ṣe kọ́ síbẹ̀ náà ni Pétérù fi wàásù ń bẹ yẹn so ó fi sáàmù yẹn wàásù pé ẹ tẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni sọ pé ìwo ò ní ṣe kíni o ò ní fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú ó ní Dáfídì nígbà tí Dáfídì kọ sáàmù yẹn ó ń kọ́ ń pa Kristi ni ẹ jẹ́ ka ẹsẹ̀ síwájú sí i ó ní ní ẹsẹ̀ 29 yẹn ó ní ara ẹ jẹ́ kí èmi kí ó sọ fún yín gbangba ní ti Dáfídì bàbá ńlá pé ó kú a sì sìn ibojì rẹ̀ sì ń bẹ lọ́dọ̀ wa títí tí ó fi di òní yìí nítorí tí ń ṣe wòlíì àti bí ó ti mọ̀ pé ọlọ́run ti fi ìbúra ṣe ìlérí fún un pé nínú irú ọmọ inú rẹ̀ òun ó mú ọ̀kan jókòó lórí ìtẹ́ rẹ̀ torí Dáfídì ọba ń jẹ́ wòlíì ọlọ́run ti ṣèlérí fún Dáfídì ó ní ó rí èyí tẹ́lẹ̀ ó sì ń sọ ti àjíǹde Kristi pé a kò fi ọkàn rẹ̀ sílẹ̀ ní ipò òkú bẹ́ẹ̀ ni ara rẹ̀ kò rí ìdìbàjẹ́ kí ni Pétérù ń sọ bíyì òun jẹ́ àmọ̀ pé bí Kristi olúwa lẹ́yìn ìgbà tó kú ó lọ sí ipò òkú torí pé kí ni Dáfídì ṣàsọtẹ́lẹ̀ kan pé ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú Pétérù wá sọ fún wa pé Dáfídì tó kọ sáàmù yẹn kò sọ̀rọ̀ ń pa ara rẹ̀ torí gbogbo alamọbi tí a sísí amọbi tí ìbòjì rẹ̀ wà lónìí ìwọ títí jẹra so ipò òkú yẹn ni Dáfídì lọ ṣùgbọ́n a kọ́ nípa Kristi Dáfídì kọ sáàmù yẹn nípa Kristi wípé Kristi yóò lọ sí ipò òkú bí àwọn ẹlẹ́sẹ̀ lóòótọ́ ni pé kò ní ẹ̀sẹ̀ kankan ṣùgbọ́n torí pé ó ti fi orí ara rẹ̀ rú ẹ̀bí ẹsẹ̀ wá ó gbọ́dọ̀ lọ síbi tí gbogbo ẹlẹ́sẹ̀ lọ láti lọ ṣe kíni o láti lọ dúró ní ipò wa so èrèdí tí Jésù bá fi lọ ọ̀run àpáàdé ni pé kó lè ṣe kíni o kó lè jìyà yẹn nítorí ipò wa gẹ́gẹ́ bó ṣe ṣe lórí igi àgbélébú tó jìyà ẹsẹ̀ ní ipò wa ó gbọdọ̀ lọ sí ọ̀run àpáàdé náà láti ṣe kíni o láti jìyà ẹsẹ̀ ní ipò wa ní ipò tiwa náà torí pé kíni kí ìwọ tó o bá ti lè gbàgbọ́ nù rẹ̀ kó o má ba jìyà ẹsẹ̀ kó o má ba lọ sí ọ̀run àpáàdé fún ẹsẹ̀ rẹ̀ tó bá di lọ́la a ó tẹ̀síwájú mo pè ọ́ ní alábùkún fún.
13: Fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793 ẹ tún lè dáńlódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì

0: ìyànjú ajé là ń gbà ojoojúmọ́ ló ń rẹ ni. Ẹ ṣe ìwẹ̀ káàbọ̀, ẹ kó àdúró ti látàárọ̀. Ọ̀rọ̀ kan jẹ́ rìnrìn lọ́dọ̀ àwọn fẹ́lò aṣòfians. Àwọn kan wá fẹ́ máa pariwo, wọ́n pera wọn lájọ tó ń fẹ́ máa kó ni ká séra ró nípa àwọn ìpinnu kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni tiyín rí. Àpérò tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ àwọn ikọ̀ mi tí ikọ̀ wa tàjọ ń ṣòfin. Bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn ẹnìkan bí ipá fẹ́ máa pa àwọn èèyàn lẹ́nu mọ́, ìsọkúsọ àwọn èèyàn ti pọ̀ jù lórí ayélujára àti àwọn ayédèrú ìròyìn. Àsìkò tó báyìí láti ṣe àtúnyẹ̀wò lórí bí wọ́n ṣe ń lo ayélujára. Tẹ́ ẹ bá dẹ̀ ṣọ́ra, a máa ṣiṣẹ́ yẹn dé lẹ́vù wípé a máa padà. Bẹ́ẹ̀la ní gbọ́lídé o, ẹ̀yin èèyàn, pàápàá ṣe ráwọn ọ̀dọ́ tó tiẹ̀ wá ń gboro sẹ́yìn. Ó dàbí ẹni pé wọ́n ti fẹ́ sọ ìranù di iṣẹ́. Ẹ ló
1: ṣe ní kan kàkó.
0: Bàbá ń jẹ́ òpè ni o gbọ́dọ̀ fọ́hùn. Ok.
1: Ẹlẹ́fẹ́ lọ polówó lẹ́ẹ̀kan.
0: A ti lọ, a ti dé.
1: A dúpẹ́ lọ́dọ̀ lédi òní pa wá.
0: Àmì.
1: Ẹni tọ kàkó.
0: Bàbá ń jẹ́ òpè ni o gbọ́dọ̀ fọ́hùn.
1: Wọ́n lọ sí ìwálọ́jà àkó yọ ọmọ tuntun ọwọ́ o. Ẹ dákun ẹ̀yin àgbààgbà, ẹ pera yín, ẹ bára yín sọ̀rọ̀
0: o. Ok.
1: Àmọ̀dún ìjìnà.
0: Kẹ́ni má mi ibùsùn jẹ́ àbí.
1: Bẹ́ẹ̀ bá fìfẹ́ gbẹ́ kò tó ọ̀tá, kọ́rọra gbẹ́ níwọ̀n bá o.
0: Tó bá dà ní àti gbẹ́ kànga ń kọ́.
1: Ọ̀rẹ́ ṣé bómi lọ́fẹ́ pọ́n bí eléyìn. Tó lẹ́yìn tí nǹkan kò sí lọ lónìí, ó lè dọ̀lá kó ikú òun ni ó kò sí lọ o. Wọ́n sì ní oore nìrègún ju téèyàn bá ṣe lèèyàn ó gbà o. Ní Yorùbá sí nírẹ̀jì òsínú fọ́tò, téèyàn bá ṣe jókòó ìní ò ṣe pa rẹ̀. Tí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ o, ogun 2019-2023, wọ́n mọ̀ tó jẹ́ ọ̀padà àgbà mọ́ o. Tí wọ́n rántí àwọn tó wà lẹ́sẹ̀ kò kú ní ti fẹ́ pé kẹ́gbẹ́ ò lè lo òkè tí wọ́n retí wọn náà mọ́ o. Torí kí wọ́n bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n tò sójú kan tọ́ bá owó dáadáa, kẹ́gbẹ́ bá mú fẹ̀ látòkè nìsàlẹ̀, ọ̀tẹ́ntì nǹkan yóò nìkan o. Wọ́n mọ̀ rò tara wọn nìkan o. Wọ́n mọ̀ rò pé àwọn ti gòkè odò bá fara balẹ̀ jẹ ọjà tí wọ́n bẹ̀rù ọlọ́run o. Ẹni tí ó sì kan lónìí, o lè kàn lọ́la. Tọ́ bá wá kàn wọ náà lọ́la, tí táwọn èèyàn bá ń ṣe pẹ̀lú wọn náà tọ̀kàn, pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ní ìsìn, ẹ sáàsọ pé yọ́ bàjẹ́ ni, ìyẹn ó tùká ni, yóò ṣe gbá ni. Tọ́ bá wá ṣe bẹ́ẹ̀ fáwọn náà sí kò gbà tí wọ́n náà bá dé, bóò ni ó ṣe yí lára wọn. Tí wọ́n dákun o, wọ́n fọwọ́ wọ́nú o. Ètò ẹ̀sìn ń sọ, pẹ̀fẹ́ sọ náà lẹ́sẹ̀ ń sọ. Ṣùgbọ́n àtúnṣe yóò sì tó. Ẹ bá wa mójú tó. Nígbà èyí ń ṣe kà. Nígbà èyí bá ń pé ọ̀bà ebi ọ̀bà pààyàn, kéèyàn wá lébi ń pa àwọn. Ibi ń pa àwọn èèyàn, ọrọ̀ ajé lórí kodo, epo ọ̀lọ́ déédéé. Ẹ wo táwọn iléepo tó ń fojú wa rí báyìí. Wọ́n tún ní dọ́là làwọn fi wọn tepo. Táwọn làárẹ̀ ni àbí bàbá wa. Ẹ bá bàbá bá sọ̀rọ̀, sọ̀rọ̀ àwọn ní mínísítà fọ̀rọ̀ yín pọ̀rọ̀ epo. Tí wọ́n bá àwọn iléepo ìṣọ̀rọ̀, wọ́n mọ̀ tún bá ìjọba jẹ́ bí wọ́n ti ṣe ní 2023. Wọ́n lọ tó fàánú gbé bàbá Tinubu débẹ̀. Wọ́n mọ̀ tún bá 2027 jẹ́. Wọ́n bá ìpé kò wọ́n tún fi bàjẹ́. Ó ti ẹ̀ wọ́n. Wọ́n ṣàwọn iléepo wọn rí kó ràn rọrùn. Tọ́ wá sí bọ̀bá tún di gbaasì tó tí wọ́n tún tò lé epo sí tí wọ́n tún bá bọ́ yìí. Wọ́n wá bí àwọn gómìnà náà ta nílẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà. Àwọn náà fọwọ́sowọ́pọ̀. Báwọn náà bá lẹ́gbẹ̀ẹ́ òfọ́pọ̀ kò tí ì burú kí kálukú níbi tí kì í jẹ lẹ́rí ìsìná. Ibi torí mẹ̀kúnnú wọn fi ń ṣèjọba. Ọlọ́run ti wọ́n gún yàrá rẹ̀ òní ni wọ́n o. Ẹ pé tó.
0: Ẹ ṣe o, a dúpẹ́ jàre alàgbà Olúwaṣẹ́gun láti Ọmí Àdìo Alágbẹ̀dẹ. Bí mo ṣe ń wo yìí, ó dàbí ẹni pé àsìkò àti tó lọ fún ojú ọjà ti ń súnmọ́. But mo fẹ́ ṣe bíi ẹ̀lọ́ wọn ní jẹ́ kéèyàn sí mi. Ẹ̀lọ́.
2: Ẹ̀lọ́gbọ̀n.
0: Ẹni ọ̀pọ̀ ni ọmọ ẹ̀rùn àtúnṣọ fún wọn, ẹ̀ṣẹ́ ló ń yọ sí wa.
2: Ilé ìkàwé mọ̀ ni pé ẹ̀yin tó ṣe dáadáa, kì í ṣe ní ẹ̀ka tó. ìtàn la ń kọ md ló sọrọ.
0: MD eléníyàn ọmọ sẹ́nétọ̀ kò ní béwu dé ọgbà yìí. Mo fẹ́ ṣe bí gómìnà ti ìpínlẹ̀ Anambra. Mo fẹ́ fàsìkò yìí gbà yín nímọ̀ràn. Ẹ̀yin ọ̀dọ́ lásìkò yìí, ẹ gbìyànjú kẹ́ ẹ lọ wá ṣẹ́ṣe. Ẹgbẹ́kẹ́gbẹ́ máa ń ba ìwà rere jẹ́. Ẹ wo àwọn ọ̀jọ̀gbọ́n wọlé Sọ́yìnkà. Ẹ wo Chinua Achebe. Ẹ wo wọn. Ẹ wo Ọlárótìmí náà. Ẹ wo ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́fisan. Ọ̀jọ̀gbọ́n Philip Dọ̀tun Ogúndéjì Adédọ̀tun. Ẹ wo àwọn èèyàn jàǹkànjàǹkàn. Ọ̀jọ̀gbọ́n Dúró Adélékè, ẹ ráwọn wọ̀nyẹ ríru wọn fi kọ́ ṣe. Ọ̀jọ̀gbọ́n Gbẹ́kẹ̀ ló lú Àrìpé Adéjùmọ̀. Àwọn bí ọ̀mọ̀wé Clement Odòjé. Àwọn jàǹkànjàǹkàn nú àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n gbájúmọ́ ètò ẹ̀kọ́, wọ́n dẹ̀ la ipa rere. Ẹ wo ṣe wọn kọ́ ṣe náà. Ọ̀jọ̀gbọ́n Solomon Oyetade wà ń bẹ̀. Ọmọwé kí ló rúkọ bàbá yìí ti ń jẹ́? Ọmọwé Demola Lewis wà ń bẹ̀. Àwọn jàǹkànjàǹkàn wọ́n wà ń bẹ. Àwọn tí èèyàn kọ ṣe ẹ̀ wọ ẹgbẹ́ ẹ lọ wá iṣẹ́ ṣe. Ṣẹ́ṣẹ́ lòun ò sí lù mọ́ ni. Oko ríro ń kọ́. Àkàrà dídí ń kọ́. Hello.
3: Ẹ kalẹ̀ o.
0: Ẹ ka.
3: Kwétò.
0: Mi gbọ́.
3: Ẹ kwétò, ẹ kú ọ̀rọ̀ Nàìjíríà, ẹ kú ọ̀rọ̀ mi.
0: Ẹ ṣe ọ̀rọ̀ lónìí o, ẹ ṣe o.
3: Aki Splash.
0: Ẹ ṣe
3: gan. Ṣe bàbá. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún.
0: Àmì o, àmì o.
3: Ẹ̀kọ́ ọ̀pẹ̀rọ ìgbìmọ̀ àti aláṣẹ ilé-iṣẹ́ Splash pé fún ọjọ́. Pẹ̀lú àwọn tí ó sì níbàdàn, àwọn program wọ́n rẹ̀ ṣe lọ́la yẹn kí wọ́n bá gbé kalẹ̀ ìjọ live.
0: Kó lọ live, ó máa lọ live náà ni bẹ́ẹ̀ ló ṣe máa rí.
3: Látàkí
0: mọ̀ rìn ẹ ṣe gan ni. Torí àwọn tí wọn ní sí nílùú Ìbàdàn, ìkànnì Splash á gbé lórí ayélujára lórí ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook Splash FM 105.5 Ìbàdàn. Kété lẹ máa rí bí nǹkan ṣe ń lọ. Ẹni tẹ̀dẹ̀ láǹfààní sí rédíò náà, ẹ máa gbọ́ kété. A tún lọ fún Side Hustle. Ẹ kú kalẹ̀.
4: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level college, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level college. We also offer SAT, IELTS, GCE, UTME and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.
5: Guy, we don't talk since you. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
6: Oh boy, you don't talk. Haba, you know the tire.
5: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
6: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Load them, talk the go.
7: honorable ife eye agbaye trophy kan wa fun awon honorable lai gbo ti trophy premium laga kan ti abe ideri oti na wo fun code ti re ki o si kan si trophylagang.com lati fi oruko sile fi aso tele ohun ti esi fese won se kankan yo je sowo yo si je card ipe fun idahun kankan ti o ti yan o tun ni anfani lati fi awon ohun elo inu ile se faje ninu yiji koto osose trophy premium laga onigbowo ife eye agbaye ti fifa ma se mu amupara ko si fun eni ti ojo ori re wa labi odun 18
8: Shade, kilo ni sila nyo nido mi shewa kon ritabi yure bayi.
9: Mon kwa wakoko nido mi mi joni yo. Mon fe je ebun la kon.
8: Ebun la ke, shebe no ni.
9: Be ni yo. Ni kwa kiko wakoko ori shime wa toto. To wa ninu nylon nido mi. Eni ke ni le di elebun la. Mon lole ni yo. Mon fe bre sinima kwa wakoko nido mi se mi no ocho.
10: Lo to ni yo. Ma se je ki polo wo ma nido mi moment hii ko jari lo. Kwa wakoko ori shime wa jo. Ki o si nyanfa ni la si jangwe ebun la yafun yafun. Lo si www.indomie.ng/my-indomie-moment.
11: Thou delivered me from the strivings of the people. Thou hast made me head over the heathen. A people whom have not known shall serve me. As soon as they hear of me, they will obey me. The strangers will fade away and be afraid out of their close places. Utterance will silence demonic oppositions. Utterance will silence wicked oppositions. From today, I'm rising. I'm soaring with the wings of eagles. I'm crushing the head of the devil. Where is Satan now? Where is calamity now? Where is sickness now? I'm swallowing them up. They are all under my feet.
12: Heart Enlargement Special is here! Join us for a time of breakthroughs, miracles, and open doors. Ministry in the Visionary Manifold Grace Ministry.

0: ṣe adupe o now mo bọ kan bọ lẹkan mo ni eyin eyin ọdọ e lo wa iṣẹ ṣe ẹgbẹ yin lo n di puff ni junction ẹgbẹ yin lo mẹsi jẹko ẹgbẹ yin wa nibi to ti n di karata ara eto n kiri watermelon ẹgbẹ yin lo n gbe pineapple ta ẹ wá máa sùn ẹ máa jí mẹni fẹmi akáǹtì wa ó lè bá o kò lè wáyé ó ṣá ẹ mú lọgbẹ ò tàgùrọ lọfà
1: ó gbẹnu sí di ọpẹ ọfẹ ló rò pé ó ń roni ó ní ìmukúmu ó ń ranù.
0: kẹ́kọ̀ọ́ lọ́dún ẹ̀kọ́ ní ẹ̀dá ẹ̀kọ́ ní ìgò iná ń jò ògiri òsẹ́ni ayé kọ́minú ẹ̀ tí ò kọ́minú ìyáláyà wọn. iṣẹ́ lo oògùn ìṣẹ́ múra sí i tó bá ti ní i torí òun la fi ń di ẹni gíga. má gbàgbé o.
1: bí a kò bá rẹ́ni fẹ̀yìntì àdàbí ọ̀lẹ bá rẹ èèyàn gbẹ́kẹ̀lé àtẹ̀ramọ́ṣẹ́ ni ọmọ tọ́wọ́ bá tẹ̀ lásìkò yìí.
0: and then ọ̀rọ̀ kan tún jẹ́ ìrìn à ń gbọ́ tàwọn tí wọ́n ń bínú ara ń tẹ́ ẹ̀wí náà nìyẹn o. tó bá yà ẹ́ sọ pé ṣe bá wa lọ sílùú òyìnbó a rí bí wọ́n ṣe ń ṣe ńlẹ̀ òkèèrè tí a lè kọ́pì ṣe yẹn lọ́dọ̀ tiwa náà àbá òfin la ṣe ń mú wa o pé ọ̀nà wo ní kálàfíà fi jọba láàrin ìlú àti níbikíbi tára ìlú bá wà. òfin wa ń lọ bí àbá lọ́wọ́ wípé kó máa di èèwọ̀ fún ẹnikẹ́ni láti máa ṣe wàásù nínú mọ́tò ẹ wá ń bínú. ṣé bí ọ̀kan lára ìṣe ọ̀làjú láwọn ibi táwa lọ nìyẹn ṣé bí lára irú nǹkan tẹ́ ń béèrè fún pé ká máa ṣe náà ni. a tún wá ń ṣe é tán ó tún fẹ́ máa dà á pọn. èwo gan là á ṣe tá a fi tẹ ayé lọ́rùn. atẹ́nibẹ̀rẹ̀ àròǹdá apàjùbà bẹ̀rẹ̀ àròǹkọ.
1: ẹni àfàrò palẹ̀ àfi palẹ̀
0: ìtàsẹ̀ tún jẹ ni ẹni ẹ̀fìtàn pàjá fi pàjá jẹsẹ̀jẹsẹ̀ tún jẹ èèyàn wọ́n bọ́ ká níbi ó gbé ń dìbò èèwọ̀ la fẹ́ ṣe tá a fi kólé ayé já.
1: ẹnu aráyé lẹ́bọ̀ o.
0: torí náà èmi ò mọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá sí o.
1: òfin yẹn máa ṣẹlẹ̀ ẹni tí ò bá dùn mọ́ kó wọ́n kárí ilé ẹjọ́.
0: èèyàn kan bọ̀ láti ibi iṣẹ́ lálẹ́ ó wọ mọ́tò lọ́wọ́ ọ̀dájí ó ń fẹ́ lọ sùn ìwọ̀nba kó rẹjú díẹ̀ nínú ọkọ̀ tó wà. ẹ tún bẹ̀rẹ̀ sí ní kọ wá gbogbo ògo lórí inú ẹlẹ́rẹ̀ ayan kò lè bá ojú máa kó sáré kí ló dé. èèyàn ti dààmú dààmú dààmú gbogbo orí ẹ̀ ti ń laago ìgbà náà làwọn kan tún wá dìde. èèyàn bá ẹ̀ nábì mọ́ sálọ́ọ̀lẹ́ wà sàlà ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ ariwo. èèyàn ti dààmú dààmú látàárọ̀ ó ń wá ìsinmi lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ lé ẹ̀ lọ sùn ìwọ̀nba àlàáfíà tó yẹ kó rí inú mọ́tò. ẹ̀yin kan tún dìde ẹ gbọ́ ẹ já padà sílé o iṣẹ́ ṣe làgbà ṣe bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ tó àbó ṣe ń lọ ẹ jẹ́ ká wà ní ìdílé. ati bebe lo awon ariwo te ma npa ninu moto leleyi baba mbari awon ti won ma npa ro pali ogun to ti baje agbe sinu pali tutun atawon ologun soru ti o gba fontelo atawon opitan iro awon elejo eke daddy mami egboju ayo soke o ka mo dogo ti mo gbe siwaju yin o pa yan pe mo pa do te ba lo di e beji laaro e won suru gari eru po ke fi te ba ki lo de gan e ti e fe je ki sin mi wa nbi kankan ni awon kan na tun dide eyin eyan wa e nsera yin lo fo egbagbo ni o oke ta ba kun si te ba dorun ta ba so pe ko ti e so lorun ko awon kan na tun wa be kaluku sa awon wa pelu irori ogun ati je ase iwa ase ibo o ma pada so wi pe ohun ni tempili o ibe ni ka etu a ma josin a ni e wa ma sin okan yin okan bi okan eran ta lo lokan awa to ba dile le suranse la vi so fun eyin odo pe asiko to ke jara mose o ogun ise lo je e mura si gbogbo nkan lo lere e ma kanju ati lowo owo da so pe ko sun sugbon ere asapajude ola wiwaye poju afi pawowo ki kadun
1: afi warawara wola won ki kasu
0: bo pa titi won lowo nbe laba tin je sun isu
1: ohun gbogbo o nbe pelu asiko. Asiko lo ngbo.

bàbá rẹ̀ mú ẹ má bínú jàre eléyìí tẹ́ ṣe náà ló ń jóun torí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú sùúrù ni èyí ṣe pàtàkì fún wa púpọ̀ ó ní sùúrù ló dẹ̀ láyé.

tó bá di ní aago kan àbọ̀ lóru èní kẹpàdé Aminat Adetun Badmus Murtala lórí ètò tá a pè ní àgòláàjìn. A pàdé lọ́sẹ̀ tó ń bọ̀, a ń retí yín lọ́la ni o, ọlá ni o. Gbọ̀ngàn Trenchard nínú ọgbà Fásitì Ìbàdàn, aago mọ́kànlá. Ètò ìdánilẹ́kọ̀ọ́ tá a fi sọrí ọdún kọkàndínlógún tá a ti dá ìkànnì Splash sílẹ̀ pẹ̀lú àsopọ̀ mọ ayẹyẹ ọjọ́ òbí kábíyèsí babawa Muritala Adébáyọ̀ Àkàndé MFRDSCE Ẹ̀kẹ́rin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Gbogbo yín là ń retí o. Ju gbogbo ẹ lọ, mo rọ̀ wá. Ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù, sùúrù ló lo ohun gbogbo. Sẹ́nitọ́ Kax ó ń lọ fún talẹ́ òní. A pàdé lọ́sẹ̀ tó ń bọ̀, ká pàdé lọ́la ire o.

0: FM 105.5.
1: Ìpẹ̀lú ojú omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí òdúkọ àti iyọ̀.
2: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kún gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: We have a future. Attention parents. Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exam Privacy present the Accelerator Masterclass. The intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, we are the top 1% are made.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Years ago, the biggest radio raffle hit we ever saw.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní alẹ́ yìí gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run lónìí alẹ́ alẹ́ Monday rè Mínúkà Manasha lọ́jọ́ Monday gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ mi ní gbogbo alalẹ́ mo máa wá bí lórí ìkànnì tó wà yìí jẹ́ ń gbàdúrà bó ṣe fọwọ́ sí àyà ayere ò ní ṣòfò ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe in the name of Jesus mo bá mi òdì o máa ṣe àmì pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank ti Midway Market gbàgede tó nílùú Ìbàdàn mi ò mọ ibi tí ẹ ti ń gbọ́ ọwọ́já ètò yìí ǹjẹ́ o mọ̀ pé ò ní wo ìkísà kan yẹn aṣọ o ní jegun kan yẹn ran ọlọ́run tó ni mí ló ní kí n sọ fún ọ pé ara ni ó fàyè rẹ dá kẹ tó sùn lálẹ́ yìí ẹgbọ́n tí mo ní yìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run lónìí ọjọ́ Monday ọjọ́ ajé ẹgbéra ńlẹ̀ dìde gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ pé ìràjẹ jẹun lọ́sẹ̀ yìí ọjà tó ọba gbàgbọ́ pé ọ̀sẹ̀ rẹ tó bòde pàdé ni ẹ̀yẹ wá dìde ńlẹ̀ mọ́ mi ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ mọ́rímọ́rí ológun àjọbọ ọba tó ń fi iná dáhùn ọlọ́run tí ó fìgbà kan yí padà ìpẹ̀kun ẹwà ìpẹ̀kun ògo ẹ mú owó kan dání kí n sọ tẹ́lẹ̀ sí ọ̀rẹ́ kan mọ fọwọ́ kan owó yẹn ẹ kàn mú ẹ̀yin náà lẹ́nu nǹkan yín ẹ máa kí olóore ẹ máa kí ọba àwọn ọba ọba tó sọ ẹ̀gìn mi àti ẹ̀dògo ẹnjìníà ẹ pe pastor mi sister mi tayo mọ̀mọ́ yìí ló lọ́sẹ̀ yìí dádì ló lọ́sẹ̀ yìí sista àti broda ẹ̀yin lẹ́nu lọ́sẹ̀ yìí ẹ máa yí ká ọ̀tún bá a ṣe ń kí olóore.